0: Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí.
1: Yes sir.
0: Ó kí Olúwa nínú ayé rẹ o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọlọ́run tó dá ọ sí.
1: Kábíyèsí.
0: Ẹ máa sọ pé Olúwa ṣe.
2: Olúwa ṣe o.
0: Ọlọ́run tó fún ọ lálàáfíà.
1: Olúwa ṣe.
0: Ọlọ́run tó fún ọ lálàáfíà.
1: Olúwa ṣe.
0: Ọlọ́run tó jẹ́ kó wà láàyè.
1: Olúwa ṣe.
0: Ọlọ́run tó tì ọ lẹ́yìn.
1: Olúwa ṣe o.
0: Mami ẹyin gan náà máa pọ́nà wa.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sọ pé Olúwa ò ṣe.
2: Olúwa ṣe o.
0: Ọba tí òde ògbógúgbẹ.
1: Olúwa ṣe.
0: Ọba tí òde ọ̀sánu.
1: Olúwa ṣe.
0: Ọba tí òde ayé ọ̀dá
1: ọ̀làmú. Olúwa ṣe.
0: Ọ sọ pé Olúwa ò ṣe o.
1: Olúwa ṣe o.
0: Ẹ sọ pé olùrànlọ́wọ́
1: mi. Olùrànlọ́wọ́ mi.
0: Ó ṣe o.
1: Ẹ ṣe o.
0: Ẹ sọ pé Jésù.
1: Jésù.
0: Ọmọ Ọlọ́run.
1: Ọmọ Ọlọ́run.
0: Ó ṣe o.
1: Ó ṣe o.
0: Ẹ sọ pé Jésù.
1: Jésù.
0: Ọmọ aládé àlàáfíà.
1: Ọmọ aládé àlàáfíà.
0: Mo dúpẹ́ lọ́wọ́ rẹ.
1: Mo dúpẹ́ lọ́wọ́ rẹ.
0: Ẹ sọ pé ọba mi.
1: Ọba mi.
0: Ọlọ́run mi.
1: Ọlọ́run mi.
0: Ipá mi.
1: Ipá mi.
0: Ìpilẹ̀ṣẹ̀ mi.
1: Ìpilẹ̀ṣẹ̀ mi.
0: Àti òpin mi.
1: Àti òpin mi.
0: Àná mi.
1: Àná mi.
0: Àtòní mi.
1: Àtòní mi.
0: Àti ọ̀la mi.
1: Àti ọ̀la mi.
0: Ẹ sọ pé Olúwa ó ṣe.
1: Olúwa ó ṣe.
0: Torí ìrànlọ́wọ́ rẹ.
1: Torí ìrànlọ́wọ́ rẹ.
0: Ó ṣe o.
1: Ó ṣe o.
0: Torí àánú rẹ.
1: Ó ṣe.
0: Orí ó ṣe o.
1: Ó ṣe.
0: Lórí àwọn ọmọ mi.
1: Ó ṣe.
0: Lórí iṣẹ́ mi.
1: Lórí iṣẹ́ mi.
0: Ó ṣe o.
1: Ó ṣe o.
0: Ẹ sọ pé ó ṣe o.
1: Ó ṣe o.

0: gba ope wa ogo foruko re ogo foruko re ogo foruko re oba ngeli ati eniyan ebu ise oba ngeli ati eniyan ebu ise re o baba kilawe o oba ngeli ati eniyan ebu ise omo je o oba ngeli ati eniyan ebu ise re o baba gba ope wa ogo foruko re ogo foruko re ogo foruko re e o ni ri bi e o ni ri wahala e so pe alaanu sanu oluran lowo ran mi lowo jesu omo david sanu mi e so be lekan si omo david sanu mi igba meje omo david sanu mi jesu omo david sanu mi igba kerin omo david sanu mi jesu omo david igba kepa
1: lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ti ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
0: Ẹ wá wo ẹ̀yin tẹ jẹ́ obìnrin.
2: Ẹ̀yin
0: la ran mi sí. Lónìí ara mi sí o. Iwọ ìyá ara mi sí o. Gbogbo ẹ̀yin ọkọ ara mi sí. Láàárọ̀ yìí Olúwa ni kí n sọ fún yín. Wọ́n ní o lọ ran ọkọ rẹ lọ́wọ́. Àǹtí lọ ran ọkọ rẹ lọ́wọ́. Bọ̀dá ìyàwó rẹ lọ́wọ́. Matthew obìnrin kì í ṣe aláṣeyọrí. Ọ̀ǹtí lọ́jọ́ tí ọkọ rẹ bá ṣàṣeyọrí. Àwọn ọkùnrin kan wà o. Bá a ṣe dá ayé tí wọ́n wọ́n rẹ̀ dì. Mr and Mrs. níbi rè. Àwọn obìnrin kan náà wà ń bẹ̀. Bí a bá ti wọnú ayé inú ayé ọkùnrin. Ìran rẹ̀ wọ́n á pa. Ogo rẹ̀ wọ́n á pa. Ọlá rẹ̀ wọ́n á pa. Ìpè rẹ̀ wọ́n á pa. Àwọn kan wà bẹ́ẹ̀. Àyùkẹ́tìmí. Ṣùgbọ́n òní ọkọ tàbíyàwó torí kò ń sá
1: akitiyan o n sa pon lati dide laye mama lona lowo Matthew ya wono bi beni iwe mi mama so fun iwe owe chapter 14 eyin ori ti verse 1 so ke lo so nbe
2: olukuluku alagba obirin
1: olukuluku ologba obirin
2: nika ile re
1: ni ma ko le re sugba
2: asiwere afi owo re fa lu
1: asiwere o fi owo ara re fa lu Matthew asegi le ba duro o bere lo ko bi le ba subu o bere na lo ko olukuluku ologba obirin oni ma ko le na Matthew bo wa wo mi sa ya to ka sa won obirin kan ina bibeli ti ara aye oko won lowo ma gbagbe o oko re o ti ran o lowo lati se ogun marun Matthew so pe number 1 ogun lewe oko re lowo se ogun number 2 ogun agan kabiyesi so ba ri ma yen o ni ti bi mo ba pe o ba sumo o le ti bi ogun agan oko yen lo se Matthew ogun owo le se ba kun yen lo se be na ni ogun owo nje oko yin ti se abi be ko won ti so se awon ogun kan iwo wa awon ogun to wa nu oko re yen ninu aye ti e na demi ati ojo pawopo ya se ogun ti e na ti oko re mu ti o le segun yen soko re njale o le se soko re sagbere o le se o mu kolos ko si ogun ti nja oko re ta ba be olorun ti Matthew ogun yen le se wo baba kan ni oni ji oku to ni ile epo ile epo nla to wa ni to si eji oku yen bo ti yawo re iyawo re ni oko mi o fi odi 35 years o fi se igbagbo oko wa pe mi o ni baba o ni ewo obirin yi o ni akọ ni obirin ni o ni fun odi 35 years o ni mo fi se egbe oko baba so ye egbe oko kun ti a se o ni iyawo mi wa n gbadua o wa n wa su baba ni kiri kan be o n be ninu omo to iyawo re ni be ni o ni kilo oko kini yen o ni ma ta gba ma le ma se kini mo pe ṣùgbọ́n tó o bá dẹnu ọmọ tó o bàbá ń sè Matthew ẹni à ń gbé síwájú bíbélì ó ní bàbá gbé síwájú wọn ti ju wọn tàgbà wọn lẹnu ẹsà irú yẹn lọ́lọ́ bájà láàrin títì ẹsà ó ní obìnrin yẹn wá gbàdúrà ọdún kìíní bàbá dìbò ń sì ń sẹgbẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ló ń kóbìnrin ṣùgbọ́n ìyàwó òun gbàdúrà pé náà ọkọ mi èèsà lágbèrè èèsà bọ́ra ó yí padà ìbò pé 35 years bàbá yí padà ó wá dọ́mọ àjọ wa àbí bẹ́ẹ̀ kọ́ ó gbọ́ ìwàásù mi lẹ́ẹ̀kan ayé ẹ̀dẹ̀sẹ̀ kí ni ó dẹ̀ yí padà ó wá súnmọ́ lọ bọ́dá ìwọ náà ìyàwó rẹ ó lè ràn ọ́ lọ́wọ́ màmá ó lè ràn ọkọ rẹ lọ́wọ́ láti bọ́ sínú òkú tó ń dà mo gbàdúrà agbára láti ràn ọkọ rẹ lọ́wọ́ ó balẹ̀ ọ lórí máa gbọ́ o ẹnìkan bẹ́ẹ̀ ní bíbélì wọ́n ń pè ní Jezebeli Matthew ẹni sọ pé ẹ̀mí búburúkú ní bẹ̀lẹ̀ rẹ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí yẹn Matthew ó ràn ọkọ ẹ̀ lọ́wọ́ ọkọ rẹ fẹ́ gbà nǹkan ó dẹ̀ sọ fọkọ rẹ ó ní àbù ẹbí wọ lọ́ba in fact Jezebeli jàre ọba alákòókò yẹn ọba ṣèkì ni ó gbà lórí ohun gbogbo ọfẹ bọba tako wà á tẹ ẹsà bí ìbàdàn ṣe tó yìí ọ lẹ bọ pé olùbàdàn tako ẹsà ó lọ ní ìbàdàn tó bá lọ ń gbẹsẹ lé Matthew tó ọba ti lé bẹbẹ ọ lọnu o tọpọ ti lọ ó ti lọnu o ẹbẹ náà ṣèkì ni ó tóró lónìí olú ìbàdàn òun lónìí gbogbo nǹkan ti ayú yẹn ni o lè má ọ̀dà sàn ìwọ lọ bá pírẹsidẹ́ntì jà kó sọ pé nǹkan tó fẹ́ gbà ní Nàìjíríà kó ló ń kọ́ lónìí òun ló ní sà ẹ̀sà àfẹnjọ́ ọba fẹ̀mí ẹ̀ di òun ló jẹ́ kínábótì ọfẹ̀mí ẹ̀ di bẹ́ẹ̀ ìyàwó rẹ sọ pé ẹbí wọn lọ bá.
2: Jezebeli aya rẹ síbi fún pé ìwọ ọkọ ajọ ọba lónìí
1: síbi síbi wọn lọ bá
2: dídé jẹun kí o sì jẹkínú rẹ kí o dùn
1: jẹkínú rẹ o dùn
2: èmi ò fún ẹni ọgbà jàrá
1: náà kò tí máa gàlẹ̀ yẹn fún ọ ìgbà tó bẹ ọkàn nábọ́tì tí o ti rẹ̀spẹ̀tì gẹ́gẹ́ bí ọba adalẹ́kùn ẹ̀sà sàṣà nìjọba tí o tajẹ sílẹ̀ àánú ọlọ́run òní kó dúró ti wà ẹ̀yẹ lọ́ba forí bẹ́ẹ̀ ṣe ọba kì í ṣe kí ni o máa fọ orí nábọ́tì máa fi ṣẹyẹ ní sá máa tẹ gba ilẹ̀ rẹ̀ orí wípé o fẹ́ fún mi ilé máa tú bíbélì lọ́wọ́ ẹ̀ ọkùnrin kan bẹ́ẹ̀ o dáfídì o fẹ́ gbalẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà ọgbọ́n tiẹ̀ sọ olóluwa mi oníjà bá fẹ́ mú ju bẹ́ẹ̀ lọ mo yọ̀ ǹdẹ̀ o ń ṣe ṣe bẹ́ẹ̀ dáfídì ọ̀pá ṣùgbọ́n yọ̀ ǹda ẹ̀ àbí ẹ̀kọ́ ni o yọ̀ ǹda ẹ̀ fún dáfídì nítorí pé o ní ọpọlọ a kì í bọ́ bá ṣe kárọ̀wọ́ mú so wà ń bá ìyàwó rẹ̀ gbèjà ẹ̀ ọ lè máa rọ sọ́nà mí ṣùgbọ́n ìyàwó rẹ̀ gbèjà ẹ̀ tó fi sọ sí isaac nǹkan bíbélì sọ pé ìyàwó rẹ̀ ò lóyún ó wà lọ bí ọlọ́run genesis 25 ó wà ní ọlọ́run ẹ fún ìyàwó mi lọ́mọ so lọ bẹ́ẹ̀ náà fún ìyàwó rẹ̀ lọ bẹ́ẹ̀ náà.
2: Isaac sì dolúwa fún ayá rẹ̀ nítorí tó yàgò olúwa sì
1: olóyún ẹbẹ ta lọ lọgba ẹbi ọkọ ìyàwó ẹ ni bẹlọn fún ọ mama o ni bẹlọn ti ọkọ rẹ dadi o ni bẹlọn fún ìyàwó rẹ matthew ogun ti ń da ìyàwó mi gbogbo ẹ pátá èmi ti mọ sẹ ni gbogbo ẹ pátápátá o dẹ di omi òmìnira ogun rẹ ṣẹ láre matthew ìkan bẹ wọn pe ni mikaeli mikaeli ìyàwó dáfídì obìnrin gidi ni o gbogbo ọmọ ti sọ ọdún bí ọmọ gidi ni wọn donatani ọmọ gidi ni mikaeli o náà fẹ́ràn dáfídì kọfẹ́ wọn pa ọ̀rọ̀ èébú ẹyọ kàtọ́kù dáfídì kọ́dẹ pọ̀jù náà báwo lórí bí ọba àdó ṣe bọ́kù sílẹ̀ ọmọ abẹni yẹn sọ láìtì náà ọkọ tí ẹ lẹni wà ní kábíyèsí olùkùnkù àtẹwà bẹ jó tí ẹ dẹrọ wà ní kẹ yọ kó lẹnuwájú gbogbo yẹn ikùn tẹmí fọwọ́ ra ìjì jókìjọ lẹjọ lónìí ọ matthew kò sí àkókò mọ kíní ìpọlẹ omi pọ lámú matthew tàbá sọtẹ abigail tàbá kúnbẹ joseph nkọ òòrùn mary lọwọ tí oyún onú mary tó fi doyún òkun torí pé lákòókò yẹn kò sẹni tó gbọdọ lóyún tí ọba ti ìwọlé ọkọ mary ti lóyún o wọn pa ni ṣùgbọn joseph olólùlù ọràn lọwọ tó fi da ogun rẹ májẹ ń lọjìnà wọn broda àǹtí lọrùn ọkọ rẹ lọwọ bíbá mutí bẹlọ ntí ó lè gbàdúrà lọdún kan kó má ti dáhùn jẹ sọ fún ọ dẹdẹni kò ságbàánu àdúrà ayé ló yí padà tanu sàmì àánú sílẹ kún ìrànlọwọ jáde sí orí ọfẹ jáde sí ìjọba ọrùn kò ní palẹ rẹ bíbélì sọ pé ẹni tó bá ṣẹgun matthew ẹni bá ṣẹgun tó bá ṣẹgun ẹni àsàmù kan wà tí wọn ó yà kó bàdé bẹ́ẹ̀ ló máa ń lọ ṣe rere wo ẹgbẹ́ àpàdé inú programu lọ́sẹ̀ yìí àwọn programu wa ẹ wò à ń gbàdúrà lọ́wọ́ sunday mẹ́ta àti thursday mẹ́ta fún àwọn ọmọ ìyẹn lágbára o mama gbàdúrà fọmọ rẹ o kọ ọmọ ma gbàdúrà o àgàdàgidi káàkiri ẹjọ kọ ọmọ bá fẹ kún gbàdúrà ẹyẹrẹ gbàdúrà báyìí o kọ ọmọ bá ṣe kí ni o kọ ọmọ bá fẹ kún àwọn kan fẹ kún gbà ṣùgbọ́n o ti late lórúkọ jésù yóò dára fún mi god bless you and chadwe uchi in jesus name ìjọba ọ̀run ò ní padànù gbogbo ẹ̀yìn ránṣẹ́ ọlọ́run tẹ wá síbi àjọdún wa àtúndúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí bàbá wa ọ wá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ pè fún àwọn prophet taiwo ojo I love you ti tomorrow I love you daku lórúkọ jésù yóò dára fún ọ bàbá ṣe bí ọba we appreciate you yóò dára fún yín bàbá sami yìí akinyin o yóò dára reverend sk olúladé akinyin o yóò dára fún ọ bàbá sọládóyè akinyin o yóò dára fún ọ reverend akibogboyin o ẹyin ránṣẹ́ ọlọ́run akibogboyin o ẹ ṣe o ẹ pẹ́ fún wa.

kóyẹ kó bọ̀ bá bàbá ṣeré o. Ìṣòwò alágbára ńlá yìí lọ́lọ́ wa ti ṣetán láti gbàrà rẹ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gbàrà dá. Àwọn ìka ènìyàn rúgbò bòbò jẹ́ ogun àtijọ́ wa bá ní dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò. Kánádà gbàrà mi fún mi náà second edition. Wọ́n náà máa gbóhùn sókè pariwo wípé Olúwa gbàrà mi fún mi. Ìṣòwò.

0: Spread your wings on Splash 105.5 FM.
1: Èmi ọmọ yín náà ni ó jọlí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: síwájú tàtẹ̀yìn wá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
8: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
9: Gbàgbé ìrù mú ẹ.
10: Gbàgbé ìrù mú ẹ.
8: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
11: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọláolúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
8: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó du àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
11: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
8: Láolú gbẹ̀mídébẹ̀.

obìnrin ṣe bẹ́bẹ́. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ẹ̀tọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR Olórí Olúfúnkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé Nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládélàdé wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Saminu Minini Olúfúnkẹ́ Makinde láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kó fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba obìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò gbogbo

0: sí onírúurú ìṣòro eléyìí tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra. Ó ní lóòótọ́ à ń ṣe ìwọ́de láti fi béèrè fún dídọ́ọ̀la àwọn ọmọ wa tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní bákan náà la tún ṣe ìwọ́de yìí láti fi pe àkíyèsí orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn ìwà kò tọ́kan eléyìí tó ti mù wá lẹ́wù tó sì mù wá lọ́rùn bí ẹ̀wù. Ó ní níbi tó jẹ wípé àwọn ọmọ aláìlẹ́sẹ̀ lọ́rùn náà ni wọ́n sì ń jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìpínlẹ̀ Borno àti àwọn ìpínlẹ̀ míì. Ó ní àbẹ́ẹ̀rí fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn báyìí ni àwọn ọmọ yìí ti wà lákàtà àwọn ajínigbé bẹ́ẹ̀ sì ni ibi tí gbogbo ẹ̀ ń lọ báyìí. Òun náà ló ń pè fún àkíyèsí eléyìí tó lágbára. Bákan náà ló tún sọ wípé a tún ṣe ìwọ́de nítorí ebi eléyìí tó ń pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ́ eléyìí tó ti wá di tọ́rọ́ fọ́nkálé ní orílẹ̀-èdè yìí. Ó ní à ń ké sí ìjọba wípé abẹ́yìn ò rí ni. Ṣé ẹ sùn ni? Ẹ rí ni? Bákan náà àwọn ń ké sí ìjọba láti sọ fún wọn wípé kò sí ìdí kankan pàtàkì tí ọmọ ẹlẹ́ran wa gbọ́dọ̀ máa jẹgùn, kò sí ìdí kan pàtàkì tí ọmọ aláṣọ wa tó gbọ́dọ̀ máa fi wà kísà. Ó ní torí pé Elédùmarè náà ló fi àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ oríṣiríṣi ló fi jíǹkì wa láti ṣàmúlò kí inú ọwọ́ fi máa dùn kí a fi lè máa gbé ní yàtàyòtò. Fàlànà oníṣẹ́ rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé àtàwọn olùkọ́ wọn. Ó ní ẹ̀yin náà worú ipò tó wọ́n wà níbi tí wọ́n kó wọn sí. Ó ní ṣe ni wọ́n ń fara da ìyà, ńṣe ni wọ́n ń fara da ohun tó jẹ́ wípé wọn ò ní agbára lórí rẹ̀. Lákòótán wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí ń ṣojú onírúurú ẹgbẹ́ láàrin ìlú tí ó tó 12 tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ní ìpínlẹ̀ Ọ̀sun lábẹ́ àbùradà ẹgbẹ́ àwọn aráàlú àti àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí àwọn tí wọ́n jẹ́ ti òṣìṣẹ́ onírúurú wọn náà ni wọ́n sì kóra wọn jọ pọ̀ tí wọ́n sì ń béèrè fún ìgbésẹ̀ kankan lórí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà àti ní ìpínlẹ̀ wọn. Ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún.
1: Ìròyìn pọ̀ tí a dà bolẹ̀ sí etí yín o ọmọ Nàìjíríà, ẹ ṣeun. Ṣùgbọ́n ẹ jẹ́ àdókè lọ́hùn ká lọ polówó ọjà olúmọ́gà. Ó fẹ́ da owó lẹ̀ fún wa látún ti polówó lẹ́ẹ̀kan sí i. Ní kété tá a bá dé padà, àárín gangan ti fún tẹ̀dọ̀ ròyìn. Ọ̀rọ̀ ètò ààbò yìí ṣe pàtàkì púpọ̀ sí wa. Ọlọ́run yóò sì gbàkóso délẹ̀.
2: Sonia tomato sachet.
3: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Àwa kì í yọ ọmọ Nàìjíríà ṣeun gan púpọ̀ púpọ̀. Àwọn èèyàn ti wà lójú òpó. Kódà Tèmíládé òun gan ní ẹ̀bùn kan tó fẹ́ fún yín látọkàn rẹ̀, ó fẹ́ fún yín lẹ́bùn.
1: Èmi gan wọ́n ẹ̀bùn lọ́wọ́ tí mo wà yìí.
0: Ṣé ká fi mọ́gà ṣe tékèwé fún ọ?
1: Irọ́ bí ẹ̀bùn bíi bá nǹkan.
0: Eléyìí yóò bá nǹkan jẹ́.
1: Mo fẹ́ ẹ̀bùn ọkọ̀.
0: Èmi náà fẹ́.
1: Bí ẹ̀bùn.
0: Èmi náà fẹ́. Tó bá jẹ́ èmi náà fẹ́.
1: Bí ẹ̀bùn ọkọ̀.
0: Èmi náà fẹ́.
1: Bí ẹ̀bùn visa.
0: Sókè visa ìjọ ti sọ pé káwọn.
1: Ewo.
0: Àwọn tí ó lọ fún World Cup kan padà lé wọ́n yìí. Tọ́lọ̀ ń sànú ni.
1: Tọ́lọ̀ ń bá fẹ́ ṣe àṣepé yìí máa ń ṣe. Kò lẹ́jọ́ nú.
0: Ọlọ́run yóò ṣàánú ohun ọkàn wa ó sì balẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ ètò ààbò yìí náà tún ṣe pàtàkì púpọ̀ pẹ̀lú bí a ti lẹ́yìn tí a ti mú ìròyìn in tí ó ní ṣe pẹ̀lú ètò ààbò lákọ̀ọ́kọ́ àti ìgbìyànjú ti gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn náà ti ń sà. Lọ́wọ́ yìí ẹ jẹ́ kí n tún mú ìròyìn eléyìí kí n fi tó yín létí. Wípé àwọn orí adé ọrùn lẹ̀kẹ́ nílẹ̀ Yorùbá náà ni wọ́n ti ń wo sàkun ìgbìyànjú báyìí láti ké sí àwọn alálẹ̀ àti àwọn tí wọ́n ní agbára àbílẹ̀ lórí ọ̀nà láti gbógun ti ohun tó ní ṣe pẹ̀lú gbọmọgbọmọ ìwà ìgbésùnmọ̀mí ìjínigbé àti àwọn ìhùwàsí ọ̀daràn míì tí ó ń ṣẹlẹ̀ ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Saturday Punch bó ti rí ìròyìn náà tó rí gbámú látàrí gbámẹ́gbámẹ́ ìṣẹ̀lẹ̀ ètò ààbò tó di fíàgànfíàgàn ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí tó sì ń kó wa ní pàápá mára pàápàá ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́tún ìjínigbé lọ́sì àti àwọn ìkọlù míì tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí. Wọ́n ní àwọn orí adé kan náà ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìwé ìròyìn Saturday Punch kódà lọ́jọ́ ọjọ́bọ̀ Thursday àti ní ọjọ́ Jímọ̀ tá a wo sàkun wípé wọ́n ń gbà á lérò wípé bó bá kọ̀ lógì sáà ní fọ lẹ́kọ̀ọ́rọ̀ báyìí ọ̀rọ̀ ò sì ní tó bá kọlẹ̀ tó kọ̀kẹ́ ó tún níbi tí àwọn bá bá wa tí wọ́n máa padà gbé ka. Wọ́n ní àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ wípé ọ̀nà láti tún kún àwọn elétò ààbò lọ́wọ́ gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ìjínigbé ìwà ọ̀daràn lóníranran látún ti bá àwọn bàbá wa sọ̀rọ̀ àwọn alálẹ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ láti dìde fúyà kí wọ́n sì kojú oru sí àwọn èèyàn wọ̀nyí. Wọ́n ní ìpè alágbára tó ń dún lẹ́yìn ìpè tó ń dún o pàápàá ìpè tó bọ́ sí àkàtà ọ̀nẹ́rìṣà ti ilé ìfẹ́ orí adé o kábíyèsí o mo sì fi là forí adé ọba adéyẹyẹ ẹni tó gúùsì tí ó ń rọ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ jákèjádò ilẹ̀ Yorùbá láti rí i wípé àwọn náà bá àwọn alálẹ̀ sọ̀rọ̀ láti kojú oru sí àwọn ìgbìyànjú ìpèníjà tó ń ṣẹlẹ̀ yìí. Ọba Ògúnwùsì ẹni tóun náà jẹ́ ọ̀kan lára àwọn alága tó jẹ́ ti ìgbìmọ̀ lọ́balọ́ba ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn National Council of Traditional Rulers of Nigeria co-chairman ni wọ́n náà pèpè yìí níbi ètò kan eléyìí tí ó jẹ́ àṣekágbá ìyẹn Grand Finale of 2026 Ifá Festival. Ọdún ti ifá tọ́wáyé o. Wọ́n ní ibẹ̀ náà ti ń rọ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kàlàáfíà ó lè padà kí ohun gbogbo ó sì lè padà bọ̀ sípò padà ní ilẹ̀ Yorùbá tá a wà yìí. Wọ́n ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí láwọn àsìkò yìí ó ti ń fojú winá àwọn ìdojúkọ àti àwọn ìpèníjà wọ́n lè tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ níye àwọn èèyàn tó lé ní 40 níye nínú èyí tí a ti rí olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní ìyáwọ́ta ìṣíẹ̀lẹ̀ community ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ ti oríire nípínlẹ̀ Ọ̀yọ́ tí a mú sí gbèkùn lọ́wọ́ yìí olójú ò wá ní lajú rẹ̀ lẹ̀ kí tàlùbọ̀ ó kó wọ́ ìgbésẹ̀ alágbára láti pàṣẹ àwọn alálẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní lálẹ́ hù.
1: Tọ́ ẹ tún jẹ́ ká tẹ̀síwájú wọ́n ní ẹnìkan tó jẹ́ alálàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ètò òṣèlú tó sì rí tinú tòde ètò òṣèlú o ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kódà òun gan tún ni akọ̀wé àpapọ̀ látìgbà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ kan eléyìí tá a mọ̀ sí Alliance for Democracy ọ̀jọ̀gbọ́n Udenta náà ló ti sọ̀rọ̀ wípé ẹ mọ̀ jẹ́ àtanra wa orílẹ̀-èdè Nàìjíríà kò ṣàjọyọ̀ tàbí ṣayẹyẹ ìṣèjọba àwa ara wa tòótọ́ lásìkò tó ń dáhùn sí onírúurú ìbéèrè lórí ètò kan lórí móhùnmáwòrán ní ìkànnì arise ètò ọ̀hún náà ni wọ́n sì pè ní prime time ní ọjọ́ ẹtì ùdẹ́ńtà ó sọ̀rọ̀ ó ní wípé ohun kan tóun kú lè sọ wípé à ń ṣayẹyẹ rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí òun náà ni ètò òṣèlú kì í ṣe ìṣèjọba ara wa ní tòótọ́ gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ bí orílẹ̀‐èdè nàìjíríà bí ó ṣe ń ṣe àyájọ́ ìṣèjọba ara wa eléyìí tó pé ọdún 37 ní ọdún yìí èyí tí ó sọ wípé ìlànà ọ̀hún náà ni ó fi ẹsẹ̀ múlẹ̀ ó tẹ̀léra wọn ní ṣísẹ̀ntẹ̀lé láì ṣe wípé bóyá àwọn kan já ìjọba gbà tàbí nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n fi kéde ìṣèjọba pàjáwìrì ó ní ṣùgbọ́n o òun sì ń sọ lẹ́ẹ̀kan sí wípé orílẹ̀-èdè nàìjíríà kò ṣe àjọyọ̀ tàbí àmì ìṣèjọba ara wa ní tòótọ́ bí kò ṣe ètò òṣèlú sọpọ́nná ó ní ohun tí a ní lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tá à ń rí tá a lè sọ wípé à ń lò lórílẹ̀-èdè nàìjíríà òun náà ni tíntín ní orí ìṣèjọba ara wa ó nítorí wípé àṣàmúlò rẹ̀ tòótọ́ bó ṣe yẹ ká ṣàmúlò rẹ̀ o ó ní wípé à ń ṣayẹyẹ àwọn ààrẹ wa àti ọdún 37 ìṣèjọba ara wa àsìkò tá a gbà àti bá a ṣe ń bọ́ sínú òṣèlú kan sínú ìmíì ó ní ṣùgbọ́n o kì í ṣe ìṣèjọba ara wa ní tòótọ́ ó ní tá a bá ní ká wò ìṣèjọba ara wa kì í ṣe nípa ti òfin nìkan kì í ṣe nípa ohun tí òfin sọ nìkan bí kò ṣe ìṣàmúlò rẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ àti ìgbéwọ̀n sí rẹ̀ ó ní lóòótọ́ a lè ní ìṣèjọba ara wa ní ìlànà ṣísẹ̀ntẹ̀lé eyín ni bó ṣe ń tẹ̀léra wọn wípé a rí nǹkan kan tó ṣe ìdíwọ́ fún un ó ní ṣùgbọ́n o òfìfo lásán òun náà ni ìṣèjọba ara wa tá à ń lò ó ní kò gbéwọ̀n kankan kò sí nǹkan kanú ẹ̀ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ lásán ni ó nítorí wípé ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́ òun náà ló ń bá wa fínra lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìpòrúru ọkàn àti kí la jẹ lónìí kí la jẹ lọ́la àti ẹ̀mọ́ bí tọ́jọ́ ọ̀la wa ń lọ òun náà ló gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan lónìí ní orílẹ̀‐èdè nàìjíríà ó ní ìgbà àkọ́kọ́ rèé tóun fẹ́ẹ́ lè sọ wípé à ń kojú àwọn ọ̀wọ́n gógó nǹkan jùlọ ìgbé ayé tó ti burú jáì jùlọ ní inú ìtàn orílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ùdẹ́ńtà ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nípa ètò òṣèlú bí ó ṣe sọ̀rọ̀ lórí ìṣèjọba ara wa tá à ń ṣàmúlò rẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà.
0: Ìròyìn eléyìí fún ẹni tí ò bá ìtí mà ó lágbára púpọ̀ ìjọwò náà sì ni ayé ń kí bàbá kó ayẹyẹ ọjọ́bí ọgọ́rin ọdún lókè pẹ̀ 80. Bàbá gbajúgbajà òṣèré orí ìtàgé àti sinimá nílẹ̀ yìí bàbá Kọ́lá Òye wọ̀ fún àwọn tí wọ́n bá mọ̀ wọ́n dáadáa nínú àkọọ́lẹ̀ eré oníṣe kárí tíátà.
1: Eriwo
0: jẹ́ fún ọláǹfààní ẹ̀
1: bí òkè wọn kàrò yẹn lọ ó mú mi lọ nú ẹ̀
0: bàbá Kọ́lá Òye wọ̀ wọ́n dágbére fáyé o lẹ́ni ọgọ́rin ọdún 80 nígbà tí wọ́n máa fi ìdí ìròyìn múlẹ̀ láti inú ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe rí láti àkàtà gbajúgbajà òṣèré kan Kúnlé Afford tóun gbé sórí ìtàkùn ti aláwòrán Instagram page ẹ̀ níbi tí ó ti kọ́ yanyanyanya wípé erin ti wó o àjànàkú sì sùn bí òkè bàbá Kọ́lá Òye wọ̀ wọ́n ti darapọ̀ máwọn bàbá ńlá bàbá wọn nínú àkọọ́lẹ̀ tó kọ wípé ta bá ń sọ̀rọ̀ nípa eré ṣíṣe eré ìtàgé eré sinimá nílẹ̀ yìí ipa mọ́nigbàgbé òun náà ni bàbá olóyè Kọ́lá Òye wọ̀ ló ti láǹfààní o láti kó pẹ̀lú àwọn àṣẹ́lẹ̀ tí ń jẹ́ àbọ̀ wá bá mọ́nigbàgbé àwọn ìtàn lóníranran tí ọlọ́run ti ti àkàtà bàbá Kọ́lá Òye wọ̀ tó ti tọwọ́ wọn wáyé o ó ní sùúrẹ́ o iṣẹ́ yín yóò sì máa fọhùn lẹ́yìn ikú o wọ́n bí olóyè Kọ́lá Òye wọ̀ lọ́jọ́ 17 oṣù kẹta ọdún 1946 ní ọba ilé ni ipinle ti osun oyewo si bere ise won ti won yan laayo yi lodun 1964 feyin ti e ba mo daada lodo baba ologbe oyin adejobi theater oyin adejobi theater group ina ni ati bere leyin e be won tu bere si tuni ma te waju pelu igbiyanju lo ni ranran ninu ere onise ti yoba Yoruba theater and Nigerian film industry wani awon eyan wa mo oloye baba kola oye wo dada fun eyin ti e ba mo te oja wi pe literature student ni e ko si bo ti ni mo iwe olaro ti me play to se ti won se odewale ninu e iyen ninu the gods are not to blame eyin te ba da wa ika o ti ka iwe literature be ni the gods are not to blame wani oloye kola oyewo won lanfani ati kopa ni odewale ninu re leyi to fun won ni to so won di gbajugbaja ati eni gba ojumo kaakiri agbaye nile adulawo ati kaakiri ile yi a ma se iranti won pelu awon ase won loniranran tedumare ti ni ko ti owo won waye injo na si ni are orilede Nigeria to mariri won to si ki won fun ti ayeye jobi ogorin odun ti won pe loki ipe losu keta odun yi
1: sori o ye ka mo kan sara si awon onkowe wa nile yoruba
0: beni
1: iwe olarotimi
0: the gods are not to blame
1: adaptation iwe kan lati ile greek ni eleyi ti won pe ni Oedipus Rex by Sophocles bi won se wa lo ti won se ko to si je wi pe o ba asa ile wa mu o si je ikan to je wi pe opolopo awa ta ko nipa ire onise ni
0: mo ranti daada
1: o ma nje kaye fifun ko si se ni
0: the gods are not to blame yi o wa ninu nti mo ka ni literature class mi o to ba iti go
1: wa se atupa le
0: wa le so pe answer yin o
1: wa o loju eni ti yo kopa ninu ere yi ti ko ni ni imo lara re
0: natural
1: be ni papa julo eni to ba se ipo character adewale be ni olorun ba wa ti awon baba yi se afefe re
0: emi baba kola oyewo
1: lana wi pe iru awon baba bayi o ye ka ma ni awon akole to lagbara
0: nipa
1: won titori awon iran eleyi to nbo nipa ise won nipa bi won se gbe ile aye won tori wi pe bi won se wa yi passion ife ni won ni
0: na ni pelu ise won be owo ko la won le de be won le owo de be passion ni won ni eku ara feraku baba Peter Fatomi Lola ore la jo won mado
1: ta wa ni
0: 5 and 6
1: ma kemi no
0: beni theater industry
1: beni o
0: ore la jo won mado 5 and 6 si baba kola oyewo o na ni Peter Fatomi Lola olorun yo di eyin na mu
1: eru yo ni ba

0: ti sun
1: eleyi na lo nso fun gbogbo wa wi pe ojo kan baye
0: le la o sun ti oni ji
1: oni ji mo e je ka tesiwaju e mo binu eyin ara ile
0: o se pataki be ni
1: tori awon baba yi pari bi
0: mo so se ko ninu ona ta n to
1: yi o da ta ba nsoro nipa oselu gbogbo awon ere awon baba faleti awon ere to nsoro nipa oselu wa lorilede nigeria gbogbo nti awon baba yi ti so seyin ti won ti fi sere seyin oun lo foju han
0: baba yo to fi oro eko sere
1: laye laye
0: awon omo won won tun jo wa ninu ile eko la koko kan na e ri wi pe eyi so fun wa ka ni akole re
1: be ni o
0: ka hu wa dada le ni ka le so itan ti wa na to ba di ni ola ni dada
1: e je ka tesi waju ninu iroyin ti fun tedo won ni eni ti se alakoso fun eto abo lorilede nigeria ogagun ajagun feyinti Christopher Musa naa ni o ti je ko di mimo idi ti o dabe ni wipe o fi nsoro lati koju awon igbe awon agbesumo mi ati awon ijinigbe ohun igbebon ati oniruru ipenija eto abo eleyi to nkoju orilede Nigeria lasiko to nsoro nibi eto kan eleyi ti won pe ni platform ti won ma nse ni ojojo ayajo isejoba warawa eleyi ti ajo kan ti won pe ni the Covenant Nation ti won se agbekale re ogagun Musa o je ko di mimo wipe isoro yi o ntesiwaju to si nda bi eni wipe ko le lojutu tabi ko lojutu ni orilede yi o onitori kini oni se ri awon iko agbebon yi na ni won ri iran lowo gba lati owo awon eyan kokan eleyi to je wipe won wa ni ayika awon bi ti won tin sose yi oni igbesumo mi igbebon ati awon iwa odaran mi oni kilo de to fi soro fun wa lati koju won oni onitori pe kini ani opolopo awon eyan ti won se atileyin fun won ni koriya ti won se ti won ko bere fun won ti won si nkan sara si won lori awon kan eleyi to nsele oni tori wipe igbesumo mi ni igbebon ni oni ohun kan to le mu ko fi ma fi ese mule tabi ko ma ri idagba soke ohun ni atileyin awon ara ilu oni opolopo itan eleyi ni awon ni bi awon eyan bi won se nse atileyin fun won bi won se nfun won lounje ti won fun won ni omi ti won si tun fi awon ifitoni leti ti won so fun won oni gbogbo awon eleyi nko ohun na lo si le je ki won ma tesi waju oni eleyi gangan la npe ni okun emi fun awon agbesumo mi ohun o oni awon awo wa ni won se agbateru won awon awo gangan lo nfi oro to won leti awon awo gangan na fun won ni ilana ati eto eleyi to je ki won ma lanfani lati tesi waju oni awon eyan na ni be ba bi mi awon eyan na ni won se gbogbo eleyi fun won gege bo se wa so oni ta ba nsoro nipa eto abo ti igbalode oni idumo huru lori re nko ohun na ni o si ngogo si titori wipe awon oniwa odaran yi na ni won hu iwa na laarin awon ara ilu eleyi to si nje ko soro pupo fun awon ajo eleto abo lati se idamo won tabi lati le ya won soto bakan na ni eni to ti fi gba kan ri je oga agba fun awon osise omo ogun ile yi ohun na lo wa toka si awon agbebo ohun ati ile ise omo ogun ile yi to fi mo awon ajo mi ti o wa ni agbon mi eto abo oni idire to fi je po soro fun won lati reyin ipenija eto abo yi lai si ifowosowopo awon ara ilu ele na lo si fi ro gbogbo awon omo orilede nigeria wipe te ba ti ri awon kankan eleyi to mu ifura si lowo when you see something
0: you say something
1: oni nikan kankan na si ni ke fi to awon ajo eleto abo leti eleto abo leti lati fi se iranlowo fun igbokegbodo won eleyi to n lo lowo
0: won ni olori kafata fun egbe oselu ti Nigeria's Democratic Congress NDC Siriake Dixon lo ti salaye wipe gbogbo rogbodiyan wahala ti n sele ninu egbe oselu awon leyin eto idibo abenu ti won di koja pelu awon isele to n sele ninu egbe oselu na lo ti jerodo to si ti lo mumi koda to fi mo eni ti se olùdíje sí ipò ààrẹ wọn Peter Obi Yola Ọ̀jọ̀gbọ́n Path Utami gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé o wípé ọ̀rọ̀ ti yanjú báyìí kò sì sí ogun kò sọ́tẹ̀ mọ́ Dixon ẹni tó sọ̀rọ̀ yìí nínú àgbéjáde ọ̀rọ̀ tó bọ́ sí orí ìtàkùn ti abẹ́yẹfò tẹ́lẹ̀ tá a mọ̀ sí X báyìí lánàá ti ṣe ọjọ́ Jimá ló ṣàlàyé pé lẹ́yìn ìpàdé àwọn àgbààgbà eléyìí tí wọ́n ṣe tí wọ́n sì fi ojú lámẹ́tọ̀ wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà ó ní ohun gbogbo ti padà bọ̀ sípò ẹgbẹ́ òṣèlú àwọn ti wà nínú ìṣọ̀kan padà wọ́n ní ṣáájú náà ni ètò yìí lẹ́yìn rògbòdìyàn ti ṣẹlẹ̀ lábẹ́nú lẹ́yìn ètò ìdìbò abẹ́nú o ṣùgbọ́n o wọ́n fi ẹ̀sùn kàn wípé àwọn àìṣedédé kan wà nínú ètò ìdìbò abẹ́nú tí wọ́n dì ńgbà náà ṣùgbọ́n Dixon ṣe àlàyé o wípé kò sí àìkùdé kankan àbí kùdìẹ̀kudiẹ kankan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ń sọ lórí ẹ̀rọ máwòmáwòrán kan ṣáájú ni ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Kano tó ti jẹ́ igbákejì olùdíje fún òbí ìyẹn Rabiu Musa Kwankwaso tó ń fi ẹ̀sùn kàn wípé wọ́n ń ṣe pàṣípààrọ̀ orúkọ àwọn alátìlẹyìn òun nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì ń yọwọ́ wọn kúò nínú àdéhùn eléyìí tí àwọn jọ ṣe wọ́n ní bó ti ẹ̀jẹ̀ wípé kòǹkòsíyà nínú àkọọ́lẹ̀ kan tí wọn ò lè fi ìdí ẹ̀ múlẹ̀ ló ti ń dúnkokò wípé òun ó fi ẹgbẹ́ òṣèlú ti NDC sílẹ̀ tó ń ti àwọn omilẹ́ngbẹ́ alátìlẹyìn òun bí ìgbésẹ̀ àtìyanjú ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ náà bí ò bá parí àmọ́ o òbí gẹ́gẹ́ bí Sirake Dixon bó ti ṣàlàyé wípé àtòun ni àti Peter Obi àti àwọn àwòrìṣẹ̀ṣà míì òun náà ni àwọn ti forí korí fikùn lukùn tí wọ́n sì ti yanjú ohun gbogbo tí ó ń jẹ́ rògbòdìyàn nínú ẹgbẹ́ òṣèlú ti NDC náà ní bá ní òṣogun mọ́ o kò sọ́tẹ̀ mọ́ nínú ẹgbẹ́ òṣèlú wọn. Ibi náà ni a ti máa wálé lórí ti fún tẹ̀dọ̀ ròyìn fún ti àárọ̀ yìí láṣẹ lọ́wọ́ Ọlọ́run òwúrọ̀ ọ̀la àkọ́tún ẹ̀ yóò tún padà máa dé sí etí gbọ̀nyìn lórí ti fún tẹ̀dọ̀ bàbá tí ń dìde báyìí Edmund Obilo lẹ́mọ láǹfààní o láti bá pàdé lórí ètò state affairs aago kan ẹ pàdé tó bá di ní aago mọ́kànlá ẹ pàdé abiodun adewole Mr. Double A láti aago mọ́kànlá títí di aago kan àṣálẹ̀ òní yálòdì òkè ìbàdàn lẹ́làǹfààní àti bá pàdé lórí ètò òkè ìbàdàn yóò tún gbé yín rìn lápá abẹ yẹn kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni iliasu lórúkọ tí ẹ sọmọ anú ọlọrun àti ìfọkànbalẹ rẹ tí ò lẹgbẹ tó fi máa bo ẹ tí ó nípa jẹwúrin lọ ìṣẹdá yóò máa dáàbò wá léni o àti lọjọ gbogbo.
1: Tọ́ Tẹ̀miládé àlòkò lórúkọ ti tèmi òun náà lẹ́gbọ́n ẹ̀jẹ̀ ká pàdé láago méje sí mẹ́jọ alẹ́ òní ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá à ń ṣe lọ lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Fẹmi Ọ̀ṣọ́fìsàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe ẹni ọgọ́rin ọdún lókè pẹ̀ òun náà ni a tún tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ òun la máa ń sọ ẹ̀jẹ̀ ká ṣayẹyẹ àwọn bàbá yìí nígbà tí wọ́n bá wà láyé kì í ṣe ìgbà tí wọ́n bá lọ tán láàmọ́ ní eriwo ajá àlàkúsùn
0: yóò kì í
1: Tẹ̀miládé àlòkò lórúkọ mi
0: lódàbọ̀.

0: gbọ̀ngbọ̀ngbọ̀ng.
1: Akabala tó jẹ́ kí n máa bòríyá pẹ́.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí i, jáì sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Eléyìí tó gbóná gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: baking tó ti dára ju tàtẹ̀yìn wa lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: State Affairs with Edmond Obilo is live.

0: approved on the Chicken Cube for great chicken taste and aroma.
1: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ń ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ní Swagga Life in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá. Sunday June 14 ni ó gbìnàyá láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀. Inú gbọ̀ngàn Map 21 lórí ring road máa ká kún fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Medal Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.

0: lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Owó ni Monday mi wá bá.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-L-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Flash FM 105.5.
8: State Affairs with Edmond Obilo is live.

0: àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
3: s e l e r r I e salary
2: ah boda mi espeso speli na di salary oya lokun igbiyanju espeli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
6: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Tomato sachets. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tin ba fi sebe, jollof rice, tabi spaghetti, awori atun yo. Ounje mi adun si. Sonia tomato mix n je ki ounje dun.

0: mix.
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E celery
1: ah boda mi espelli no di celery oya lokun igbiyanju espelli turmeric
3: T U R L E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
2: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
4: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ibare olorun loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyun to yun fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka ma lo pe ko ni se nkankan ati leyin ko duwo mo tini gbogbo ogo foko en dede asiko yi o tori pe ti paul lo ba ngbin ti apolo ba nbomirin iwo lo oba lo mo mu ki bisi o wa tori ke bi o ba si okini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo ladun ti nbenu ro ta nso tawon yan fin so po nitumo leti ta lo le bo duruko na ko si o afiwo lo nikan iwo to muri jade lati nu airi iwo na lo nfin ti o lo lada mo wa lagbara tutu ola re o oba to ni mimo se lodo abiodun adewole lo ko mi mr w in lo po eyan mo npe mi gbangbala shata leto eto ni gbangbala shata o tun ti le furu gbagbo sori ikane splash 105.5 fm ta le ti n bo sile ofun balawo ladugbo felele nile ibadan eto gbangbala shata en to ni se pelu ntin lawujo en la mo gboyewo lori eto yi iba se oro oselu eto abo eto eko igbaye gbadun araalu oro aje ati be be lo tunde olawo eni olootu eto yi bosun alayande en la moju ero to wa lenu se fun sa ta wa awon ko eto ta jo n se kurukere lori bi o se da ade osun oluwa timileyin ade oro presenter ahmed dauda saha o baba sofia olanase oyin kansola ati be be lo tokini tokeji dandaruku ewa la jesun bo lati se o lori eto gbangbala shata fun taro yi eto gbangbala shata taro yi eyin onara ini obade o e ma bo lori facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan ibe le ti lanfani lati ma wo mi loju loju eyin alejo mi oyan nana ta jo mo wo bi kini ohun se nlo lori eto won ti wa pelu wa laaro e je sare se kini ohun papapa ibi ta nlo jina sugbon aya ibi to po lori eto loni awon ayan nana won wa nkale lori eto loni eyin a mo gbalejo ni ti se alaga fun egbe oselu adc ni ipinle oyo won si ti wa ninu eyin gbangan le se radio wa nbi e mo gbon lenu won laipe yi eyin baba yinka olona nigba ta si ko ba to e gbo won o bakan na e mo gbohun mo gaji isaac ajibola are okuta e ta won na je en to fife han lati dije dupo ibadan north east south east federal constituency labi ase egbe oselu apc e mo gbohun ti en na o tumo si pe ibi ti aya yopo lori eto loni e de sare gbona laji akinloye wole e ka bo sori eto yi comrade ina laji akinloye
1: e ka ro olotu
0: salafi alewa
1: adupe o
0: eyin mo fe ba yin faja gege bi omo egbe oselu apc laaro yi tori wipe eyin ti a ba bi ni lere awon eyan kan wo sakun ijoba ti nbe lode papa julo loke labuja won ni are bola tinubu wipe oselu ni won se won se ijoba won si saseyori nu oselu tori wipe won ri pe awon da rogbodiyan le ninu awon egbe alatako ti won o firi mumi to fi se ko nkaluku won from pillar to post ni pito obi sansare ki ni ati be be lo pdp eyin labor party adc gbogbo e orisirisi surutu ni an ba fa nje se pariwo na ni pe are bola tinubu lo fe gbemi awon are bola tinubu lo fe gbemi awon ati be be lo awon kan foju wo joba yi won le saseyori nu politics and politicking sugbon ninu governance pe kuna po se tinubu so se lula ni o wa se ni abijoba
1: we eyan se ri ote ni ke podu oya awon to de nso ru nkan bayen te ba wo won na awon to ti jo nbe e ja bere latori ololaju lo wa engineer Seyi Makinde ni pele oyo gbogbo ija tan ba
0: ki lo ko ro gomina nu tawo
1: no e je ba se mo pe ile ni won la are ebe apc ilo je ki lasigbo sele laarin awon egbe oselu alatako ni Nigeria emi wa ba egbe ja ti ese kuku ka bere lati ile lati keso rode ni pinle oyo ti gomina ba wa lara awon gomina ti o lo second term bayi ija tan ba wike ja pe ani gba a faja ni a se gba ni ko to di pon se amola convention tan se ni Ibadan ti supreme court display as political madness pe ni tan de wo pe despite pe court order warn won pe e mo se convention o ti igun kini igun keji ti o ba ti gbo but agidi nu pe mo ti go ki odo ka fara to ja temba ji o kan mi in lo fa ti gomina wa npinle oyo pela won ko kan ti won jo wo bae pe oke o awon jo lo se amala convention ta pe ni pdp convention but in gba ta pe ka na lo second term o gege bi mo se so tele won o fe gun otoloto won o mba pe oke o wike o awon ba ni abalaba ini baba o interfere be gba ta won na ti wo bae pe awon na ti di governor then pelu won o bae pe agbara ti de be so ko si nti o sele ini won fi wo bae pe ka won jo faja. So but only a lazy politician to ba ku to ye pe ko mo tin se ko o ti lose grip ini o mo wo ba ye pe ara ata ini bunda ebi ohun ru te ba lo wo awon kokan na te ba wo ti awon accord na to yo npe o ati o se gudugudu o nkan kan gba sawo e ri pe power tools ni igba tan fe allegation kan alaji ori omi amzat won na se awon agbegbe won se gba won sawo won de wo ba ye pe agbara yi ti poju o ti di candidate o tin gun wa ganran won tun gbe lomi lati fi kanta won. So beti awon kan na ba tu foju sunuko won ni ebe oselu APC na ni pe so mo fu ba pe se ro selu o koja pe boya labaja ni o fa o abi tamedun lo fa e ni woye temi o te ba wo aseyori president Bola Ahmed Tinubu ni Nigeria ni le to mo loni if the likes of our pastor Matthew Ashimolowo one of the renowned scholar ni agba oye te pe in tawon eleyi tin tan ba soro e mo pe e ba nbe ni pe eleyi ready lati fix Nigeria ni ko fe situation to ye pe 1000 naira wa ko ni to le ra pure water te pe boya bi 5000 naira la pon fi ra pure water pe bo lo se le se te economy wo fi duro bo lo se le se te pe ko ni si pe kudie kudie a ni inta to ta mo pera wa te ba wo ijoba to ku ba wole la da aye Jonathan Sanusi Lamido o kigbe Okonjo Iweala won kigbe inta we are only training what we cannot swallow pe government to wa nta yi o pe inta to a kan la n pera wa pe ko mo di pe teyan ba de fe lo mo lo nti o to gbe mi nti o to gbe mi le kan to fe fagidi lo mi eyan mo pofolo so igba te ba de wo taiwo Oyedele ngba ton se analysis won the current minister for finance is just an analyst ni Channels TV ngba to n suggest pe o we so lo se lo financial expert lo won tax expert lo won pe but in to wa nle ti Tinubu de bayi pe he met an empty treasury pe no economy pe bi en to ti collapse patapata eni ti Tinubu ba so te ba de wo na pe ke se boya eyan try lati wo pe boya tori pa je ololufe Tinubu abi pe kini kan to ni o mu ni ohun o ni ratira pe nkan ti baje gan nta won emefele nta ko lo nti awon Alice Madueke nta ko lo so many things te pe te ba yewo won awon ohun oye gan won wonder pe bawo Nigeria se survive pẹlu gbogbo intan ti jiko lotun losi abacha loot to ni oloni a se ngbowo yen so niwoye temi o te ba wo gba se yori ti Bola Ahmed ti tun se ni pe ke se te bi ti npa ke se to se n wo pe mo mu fe ra le si ni London bi mo mu fe ra le si ni America ko to dori oye o ti lo mi nu tele lo fi wo bae pe koni da ko mo di pa mo fi I Nigeria pitan pe Nigeria was once a country pe bo la se fe fix e bo la se fe ratify
0: now
1: part of our net fund kini tan introduce tan gbe jade ka kiri tertiary institution pe ya omo mekunu ti o le kawe ti o ni owo rari wa kawe o tun mo gba owo oda komu which is pocket money 20,000 lo sosu ti o sele ri te pe te ba wo elolo institution fi lautech tele ki governor se Makinde to de 80,000 naira Ajimobi no. Ba ni 70,000. So now ni sin Lautech tuition fee te ba fe se nursing mercy ko less than 780 to 850,000 naira. Bo ba je indigene abi o je non indigene. But tori pe nail fund ti are Bola Ahmed Tinubu ti introduce awon mo wa won le lo gba loyen ti o ni interest kankan ninu ti won fi pari layo atalafia. So e ja yin are Bola Ahmed Tinubu ade nlagun iye ni o je koyo. Oni lo de ni fi otu.
0: Enikan so wi pe are ti o contest against ara re ninu primary tori wi pe professor te lo re gbe bode pe kilo ko professor ohun na
1: Stanley Osifo ke se professor oni ko loselu ni o de jo en to nse
0: Stanley Osifo
1: o de je en to nse business e to wa successful
0: won le kan lo re gbe Stanley wa pe samosala idije mo n bọ wọn lẹẹkan lọ rẹ gbé Stanley wà pé sáwà bá a fà kalẹ̀ bá a sọ pé ó wà ní òtàn pé kì í sípa kan fún tíkẹ́ẹ̀tì ó sì primary ló fi wọlé wọn ní ṣùgbọ́n nínú primary yìí ò náà ìlà tó ti ń rí 1 2 3 9 15 25 150 200 pé ẹ tó ń gbé fígọ̀ ọ́fò nínú primary ara yín tẹ̀ ẹ́ ṣe fúnra yín pe bo le se wa se general election to se pe no primary yin e ngbe figure ofo like to contest against yin te ba wa fe to ba fe se general election gangan ko won la fi come Nigeria ya gba folohun
1: sheri ti stand
0: da to si yin baba former attorney general of the federation to ku ninu egbe adc timbu atiku pe atiku rigi election o so pe atiku ba je riga o ni ohun o fa le master riga lowo o sapojuwe tinubu as master riga
1: eh sheri ni woye temi
0: baba che david lawal
1: baba che david lawal sha won ta won te ba ran titi won na won na ni grass cutter scenario pe won ni won o san ko nkan kan tan lu won ponpon gba yen sheri o to ni pe duoya direct primary tan se yen o tun serve as an avenue lati test the microphone pe o as apc o sa lo mo ogun aba lo mo ogun every word ni no ti lo te se we testing microphone le
0: ta lori microphone yin o da te bin test e
1: iro e mo se ni le to mo lodi lati actively involved mo tin se we oke omojo lo se lu ni 98-99 emi o ri tin je direct primary ri Oyo State yi mo se ni asiko Tinubu yi mo se ti mo oke so tin je direct primary ri
0: ti mo ri le seun
1: ki wa ni
0: le n gbe figure ofo
1: iro se mo pe asiko AI la wa bayi ko even ba se jo wa lori radio bayi nisin on kaluku won le ma dogbon ma so gba oto ni ta so e wo mo se so awon aseyori ti governor se Makinde so won le lo ge pe ah omo e mo bu gomina omo se gbo mo sawo bet ta ba wo ba pe oke e mo wori AI in lo fa gbo ntan so yen ni ward temi o ward 1 unit 25 lagelu local government ase direct primary nbe ta de record e mo tun pada lo en pe ni badan a lo kwani
0: se Stanley Osifo le ba tinu bu fa kilo devil omo Stanley Osifo
1: en to jade lati ba contest tele are anybody to contest o de o be po megbe lohun pe kilo de ti are o se ni ni alatafo pe south lohun ti wa edo lo ti wa koda ni Oyo State nbi bai gan a ma won kokan tan dibo pe ni ko pa ko je tinu bu tan jo megbe na won dibo fun na o na lo megbe
0: se to lawon eyan ti Tinubu ba tan step down gba yen 2023 ni 2022 ni build up to 2023
1: be
0: awon to step down gba na kilo tan dide pada nisin abi won sinu egbe mo
1: won wa nu egbe be most of them ti wo ba egbe be awon jeun lowo gangan
0: gbe sawo se Fayemi jeun lowo
1: Fayemi ta ni je be
0: Kayode Fayemi former governor Ekiti
1: so na contesting last election
0: se ko jade pon fe contest
1: ko jade Osibajo nikan lo jade e mo contender wa contestant wa
0: Osibajo ni o step down ni awon yoku step down
1: e ma boro ti mi amechi Osibajo awon to je eyan major people to wa lati south ni awon yoku to kan wa won kan o ba pe baba presidential director
0: kilo ti Osibajo jade kwada kilo ti Osibajo jade kwada
1: tani
0: Osibajo
1: te ba wo Osibajo ke so loselu
0: eni boyo nje nlowo
1: iro awon kokan bi iro Osibajo ba eni so Osibajo e so loselu
0: kin wa ni
1: lawyer ati oluso agutan ni
0: ke so loselu won lo nu jobe Eko as commissioner for finance
1: abi o for justice na mo so ni lawyer ni asofin yato so loselu
0: o si wo lo nba na
1: eh be se wa
0: ba so di vice president pelu
1: iro e ma gbo mi pe won so di vice president gba yen o tun yato so se
0: ati ati Buhari o si ni tawo yen fun lakoledi
1: iro media hype lasan ni gba yen yeah oni lu oni fi o tu
0: o si so pe fe je president ko to di po pada di pe olule ni
1: Tinubu ba ma lo lowo olule ni
0: e wa ni ke so lo se lu
1: ija te ba ma ja te ba ni won e ma ja
0: member
1: is a card carrying member but
0: he's a politician so what qualify someone as politician
1: as a grassroots Tinubu ba ni sin gba te so ro pe
0: e lawon kan ni oyo si ba bi so lo se lu what qualify someone as politician
1: he's a pastor and a lawyer
0: she did not answer my question. What qualifies someone as politician?
1: As a politician, eh, ti wo ba gbe killer ti mo se bo re. Kini to ti se ri ninu oselu to je major takun takun. Awon fu soja wo lo ni, awon wo lo ntele. Awon wo lo je disciples e. Be se wa ba ni sin ton ba be pe yin pe oke o wa o ba gbe oke o you are not a successful leader if you don't have a successor. Ko si ba joda
0: ko e ma. So lo se ile yin.
1: Ah, pelu ogun Olorun, oloselu le mi.
0: Omo Nigeria. Omo Nigeria. Oloselu le sugbon si bajo se oloselu.
1: Iro mo lawon omo sa
0: le
1: leyin mo lawon omo.
0: Ni sa bi Osibajo oni sa
1: be. Osibajo mo lawon mo le ti mo le toka si pe oke o. Tu mi o lo fi gba nkan bayi lo fi di nkan bayi lo fi di nkan bayi. Mo le toka salaga. Mo le toka si aso ba se mi. Temi nkan mo wo ba pe o ya
0: le bayi. Toka si won, toka si won. E ya toka si won, ka si ara yin, e toka si won. Oya
1: e ja fi sojo mi ojo re.
0: Seri nkan bayi.
1: So okay se pe boya fi
0: paro. Osibajo se oloselu.
1: Osibajo se oloselu. Osibajo je lawyer Tinubu de wa pe
2: gbogbo nkan be carry member APC ni
1: it doesn't mean o pe egbon ti mo so te ba ti dibo wole
2: tan he contested to be the president sugbon wo ko o kan pada so pe
1: ko contest o lule
2: o aspire
1: eh o aspire o de lule primary be as a politician e ti check calculation yin
2: pe e to lule primary wa ni ko contest ki lo pe contest
1: iro egbon yoruba temi o iogun ija te ba ma ja ninu oselu te ba ninu e ma ja o because te ba ti e wo me e weyin wo e ti se permutation e ti se there is a boardroom discussion before ke to lo si feed let him negotiate. Okay, these are my strengths. These are my weakness. Let him will go straight on SWOT analysis. That if you analyze it, okay, she will come down where to the beginning. But I want to tell you, to the kaba like Buarimba. I want to misinform. I want Shibaju. I want to misinform Maregbe. I want to misinform Fayemi. But by any gun, kill me in the end. Kill me in the end. Kill
2: me in the end. I have Stanley Osifu. I want to tell
1: you. What you will buy? You will buy Nibuba. I want to do buy. I buy another Denny. What can you buy? Pẹ̀lú handwriting táwọn rí nílẹ̀ tinubu kó tó win primary òun ní tó le tọ́ka sí ni
2: pé tẹ́ ẹ bá ṣe mí ní
1: gómìnà
2: bọ̀sùn bá ń ṣe ojú òpó. Hello.
3: Hello.
2: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Wo ó ń lù ní ọ́ Mr. Dobowe.
2: Ó ń lù ní mí.
3: Ó ń lù ní ọ́. Mo ti mọ. Hello.
2: Yes sir.
3: Tó ti mú tó ń gbọ́ mi dáadáa.
2: Mo ń gbọ́ yín.
3: Aláàjì olóyè Bọ́lárìnwá Ọlọ́run Ṣèbí.
2: Ok.
3: Bọ́lárìnwá Ọlọ́run Ṣèbí Àlàmú Oríjàjò. Èmi o personally, ó kọ tí mo fún ọ lẹ́nu, èmi onílù.
2: Onílù bú èwo. Àwọn
3: onílù yẹn máa ń dígbà lẹ́yìn egun. Bàbá sọ̀rọ̀ agbójúmọ́ ra rẹ lẹ ẹni tẹ jọ ń sọrọ wo ọkájú ẹ ọgbà fún God bless you.
2: Amen. Thank you very much. Thank you very much. Abẹ́rẹ́ nǹkan báyìí ta ló wà lójú òpó ìkínfẹ́lẹ́ yìí náà káde ẹ̀ lẹ. Hello. Bàbá. Àmì.
4: Abi Látọ̀mí Àjọ Alágbẹ̀dẹ.
2: Ṣẹ́gun Afọlábí Látọ̀mí Àjọ.
4: Látọ̀mí Àjọ Alágbẹ̀dẹ.
2: Ok.
4: Mo kí àlejò wa náà méje lẹ́yìn náà lọ́wọ́ dáyìn lágbà.
2: Àmì sà.
4: Pé ìṣe mi ó sọ ni pé òwe àwọn àgbàlagbà. Wọ́n ní tọmọ ìyá méjì bá wọlé tí wọ́n bá rẹ́rìn jáde wọn kúrọ́ ni o. Ṣùgbọ́n tọmọ ìyá méjì bá wọlé tí wọ́n bá dijú jáde tí wọ́n gbójú mọ́ra wọn òdodo wọn bá ra wọn sọ. Ẹ jẹ́ ká bára wa sọ òdodo ọ̀rọ̀ inú ẹgbẹ́ wa. Ibi tá a kù tẹ̀ tètè jẹ́ àtúnbẹ̀ sí. Gbogbo ìjọba tá à ń ṣe kò fe fọ́ọ̀mù ẹ̀kúnnú. Kò fe fọ́ọ̀mù ẹ̀kúnnú ẹ dákun.
2: Ṣé APC lẹ́yìn ni?
4: APC ni mí oníjọba àbílẹ̀ dò.
2: Kábíyèsí Elédùmarè.
4: Ọ̀sẹ̀ tí ọmọ mi jọba àbílẹ̀ dò.
2: Kábíyèsí Elédùmarè.
4: Ẹja ṣe ti ọ̀sẹ̀ ẹ̀yàn lọ́rùn ẹja ṣe ti ó dùn máa ń wọn aráàlú nú. Ẹja kun torí ọlọ́ọ̀ ẹ pé àwọn àgbààgbà láti local government.
2: Ẹ̀sìn.
4: Ẹ̀sìn. Ẹ̀sìn.
2: Àmì àmì ó yá ẹ bá ń gbé aláàjì yẹn kọ́ lọ́nà wọlé ẹ̀yìn inú alájì akínlẹ̀yẹ ọ̀ pàtàkì lọ́wọ́ yín ó tún dijọ́ mẹ́jọ ọlọ́wọ́ bá wa ṣe ànídàmú. Thank you so much. Ó yá ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ bọ̀sùn bá ń sáré lo interview NUT chairman alága fún ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ NUT chairman comrade ẹ̀yìn Ajibọlá Hasan Alọ́re bá wọn sọ̀rọ̀ wọ́n sì bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n gbé ní oríire. Kókó ọ̀rọ̀ méjì kan bóde nù fọ̀wánilẹ́nuwò yẹn tí wọ́n sọ ń bẹ̀ wípé ẹ̀yìn ìkéde tí olú ilé ẹgbẹ́ NUT tí wọ́n pàṣẹ fáwọn pé káwọn ó lọ fún ìyanṣẹ́lódì wọ́n ní indefinite ni for now o. Páwọn ò tí ì mọ̀gbà táwọn wọlé padà o àyàfùgbà táwọn bá tó gba another instruction látàbújá wípé ẹ̀yìn NUT ẹ padà sẹ́nu iṣẹ́ àkọ́kọ́ nu. Wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọ̀yàn àwọn ò ṣe ìwọ́de mọ́ èyí tí wọ́n máa wọ́de káàkiri títí pé àwọ̀ ọ̀fẹ́ ò àwọ̀ ọ̀gbà irú ètò ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ tó kọjá un. Wọ́n ní àwọn ti fi gígùn for now until further notice. Táwọn bá tún tó gbọ́ pé ó yẹ tún bóde padà ó dà pé ìjọba ti gbàgbé wọ́n ní ló yà kù wọ́n ní ṣùgbọ́n for now àwọn ò ṣe ìwọ́de mọ́. Ẹ̀yìn òní ló pé 29 days abẹ́ ẹ̀kọ́ bọ̀sùn tí wọ́n ti gbé àwọn ọmọ tí wọ́n gbé láti on the 15 oṣù tó kọjá òní sì ni on the 13 oṣù tá a wà ó ti pé 29 days báyìí Elédùà mọ́mọ́sùn ṣàánú wà báwa dóòlà àwọn ọmọ ẹ̀ ó yá bá ń gbé interview NUT ti àmọ́ ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ ẹ̀yìn ẹ̀lẹ́bẹ̀ún ẹ̀ kú kalẹ̀.
5: Ẹ ti ṣe alága fún ẹgbẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Comrade Hasan Ajibọlá. Ẹ kú déédé àsìkò yìí sáà.
6: Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀.
5: Àsìkò ti ọ̀rọ̀ àwọn èèyàn wa tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí ìjọba àbílẹ̀ Oyè.
6: Bá a ti rí nìyẹn.
5: Ọlọ́run bàbá ṣẹ́wọ́ owó ẹ̀gbọ́n.
6: Àmì ó bá ní lọ́kàn jẹ́ ó bá ní nínú jẹ́.
5: Ọlọ́run sì ṣe àwọn èèyàn náà nígbà padà lágbára lọ.
6: Àmì. Alága NUT ìjọba àbílẹ̀ ẹ̀bẹ̀. Àwọn ni wọ́n ní láti pè wá gẹ́gẹ́ bí alága ẹgbẹ́. Ètò nǹkan bá ìṣẹlẹ̀ lọ́dọ̀ wa o àwọn agbébọn. ajinigbe wọn yàwó ilé ìwé mẹta abúlé kan wọn ń pèyàn ní yẹwàta ilé ìwé aládàáni ló wà nbẹ baptist northern primary school wọn kó èèyàn níbẹ láti ibẹ wọn bọ sí àhòrò ìṣẹlẹ primary school tó jẹ tìjọba àti secondary school tó jẹ tìjọba wọn kó àwọn èèyàn níbẹ àpapọ̀ iye èèyàn tí wọn kó lọmọ ilé ìwé wọn jẹ mọ́kàndínlógójì
5: 39
6: ní ilé ìwé mẹtẹẹta wọn sì kó tíjà méje lẹsẹkẹsẹ nífọnáfọsù wọn pa ẹnìkan bóyá fẹ sá lọ ni wọn rí pé léyìí ó sá máwọn lọwọ wọn yìnbọn fún agbẹni ẹni joel adesina kọlọkọ bá ní fọlọ
5: tẹ
6: kọlọkọ bá ní fúlọ àwọn ọmọ àtàyà tó fi ilẹ àtàwọn mọlẹbí kọlọkọ bá ní fọlọ lójú jọ kejì alẹ́lọ́ ti lọ sí ibẹ̀ láti lọ wo báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ báwo ni iṣu ṣe kú
5: tí ọ̀rọ̀ tó
6: bẹ̀ sí bẹ́ẹ̀ bẹ̀ láti tún wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́yìn náà àwọn agbófinró wọn ti tẹ́wọ́ gba òkú ẹni wa joel adesina a lọ sí ìtẹ́ ibi tí
5: irúṣẹ́ wo làwọn ń kọ́ mr joel adesina
6: primary school ni primary school làwọn ń ti ṣiṣẹ́ primary gbogbo sẹ́ni wọn ń kọ́ wọn lápapọ̀ wọ́n dàbí pé ẹni kejì nígbà tá a padà gbọ́ tí gbogbo fọ́nrán jáde ni wọ́n sọ fún wa pé bóyá
5: mathematics
6: teacher lẹ́ni yẹn wọ́n gé òun ní michael oyedokun ni wọ́n gé lórí kọ́lọ́fọ̀ balẹ̀ fọ̀rọ̀ kí àwọn náà so adébẹ̀ ayọjú sáwọn ẹbí wọn lọ́tún lọ́sí lẹ́nìkíní lẹ́nìkejì a pe àwọn èèyàn wa tó wà ńbẹ̀ àdáwọn lọ́kànlé ẹsẹ̀ sùúrù ẹja mọ́kàn ẹjẹ̀ ká ba iṣẹ́ lọ lẹ́yìn náà àpadà wá síbàdàn láti wá bá àwọn ìjọba wa ní ìfọ̀rọ̀wérọ̀ lórí ìgbìyànjú wo ni wọ́n ń ṣe ìgbìyànjú wo ni wọ́n fẹ́ ká ṣe ìgbìyànjú wo la lè sọ ṣe láti rí báwọn tó wà nígbèkùn yìí wọ́n jẹ́ ẹni ìtúsílẹ̀ ní kíákíá so ọlọ́run fún wa ní àǹfààní láti gbọ́ àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tó dùn mọ́ wa nípa pé ìgbìyànjú táwọn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ti ṣe pàápàá jùlọ lábẹ́ ìṣàkóso ọlọ́lá jùlọ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé wọ́n fura lọ́kàn balẹ̀ pé láìpẹ́ láì jìnà a rí ìtúsílẹ̀.
7: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣà ta ṣàkátá pàrà làásìn tọ́.
6: báwo ni àwọn iléèwé wa báwo ni wọn ṣe ní máa di ohun tí à ń kọlù ní gbogbo ìgbà látọ̀dọ̀ àwọn agbébọn tí ààbò wọn wà fún wọn ní tilé ní toko àwọn ilé ẹ̀kọ́ wa àwọn olùkọ́ wa àtàwọn ọmọ tí à ń kọ́ níbẹ̀ sùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bí a ṣe ń sọ̀rọ̀ yìí a ti ń rí àwọn ìgbìyànjú látọ̀dọ̀ ìjọba èyí tí wọ́n fi ń sọ fún wa pé báyìí làwọn fẹ́ ṣe báyìí làwọn fẹ́ ṣe báyìí làwọn fẹ́ ṣe láìpẹ́ láì jìnà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi tó wa létí. Ètò kan mẹ́ta ń pè ní safe school initiative kọ́mẹ́tà bẹ́ẹ̀ ni pé èmi ni mò ń gbẹ́nu ìjọba sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n safe school initiative yẹn ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti tẹ́wọ́ gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló dálẹ̀ láwọn bíi ọdún mélòó kan sẹ́yìn láti olúulé ẹgbẹ́ wa làbújá láti ké gbàngàrè sí wọn pé ohun tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ rèé o àwọn ni wọ́n wá wò pé kí ẹ̀mí àwọn èèyàn wa tí wọ́n ń bẹ̀rù lójoojúmọ́ láti lọ bí iṣẹ́ kọ́kàn kálukú lè balẹ̀ àti láti fún àwọn ìjọba wa ní àǹfààní láti wo àwọn iléèwé wo ló wà wọ́n nílò ètò ààbò tó gbópọn ẹ̀yin èèyàn wa ẹ̀sìn káwọ́rú lẹ́nu iṣẹ́ mọ́.
5: kí káwọ́rú kan máa sọ ohun tí wọ́n fọ yín gbèdéke àbáláì ní gbèdéke.
6: gẹ́gẹ́ bí ohun tí wèé wí wọ́n ní tígbà tí àwọn tó wà nígbèkùn bá jáde.
7: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣà ta ṣàkátá pàrà làásìn tọ́.
5: ní ọ̀sẹ̀ tó kọjá a rí pé ìwọ́de wà lóríṣiríṣi àti àwọn tó dúró ṣiṣẹ́ àtàwọn aráàlú tó kálukú fọ́bóde ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ yóò jọ pé kinní ọ̀hún ti lọ lẹ̀ díẹ̀ ṣe é sì fẹ́ bóde padà láti tún ìjọba létí kẹ́hìn rò pa àti gbàgbé o tàbí ẹ kàn máa fi lẹ́tà máa kọ àtẹ̀jíṣẹ́ sí ẹ̀ náà ní títí gbèsè oṣù wáyà bẹ́ẹ̀ kò bóde padà.
6: ká tó ṣèwọ́de àwọn ìpàdé kan wáyé nígbà tá a tún ṣèwọ́de tán àwọn ìpàdé kan tún wáyé pẹ̀lú ìjọba wọ́n fi ibi tí iṣẹ́ dé dúró wọ́n fi hàn wá àwa náà wá rí i pé kọ́lọ́n kan dé gbìyànjú ìládẹ́lókù bá a wọ́de látijọ́ yẹn títí tó fi dòní ipa díẹ̀ ní òkú tàbí kọ́ mọ́ kópa kankan lórí pé bó làwọn èèyàn yóò ṣe jáde títí dáná lánàá a sì tún ní àǹfààní láti fi kún lókun pẹ̀lú àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ibi tí ètò dédò títí dìgbà kan náà ohun tọ́jọ́ mọ́ ìwọ́de látọ̀dọ̀ àwọn olùkọ́ àyàfi tí ìpè bá tún wá láti olúlé ẹgbẹ́ wa lókè pé ká tún ṣe nǹkan tọ́jọ́ bóde gbòógì ṣùgbọ́n báyìí náà àṣẹwélé ìwọ́de.
7: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣà ta ṣàkátá pàrà làásìn tọ́.

0: Good. Ibata se ni gba yen mo wole gege bi treasurer egbe.
1: All right.
0: Awon ti ofin egbe ADC so kon so se so ni pe ti abari aye to ba sofo ninu awon loye egbe yala boya eni to wa ni aye kan boya ni pa pe boyo fe egbe sile po won o se mo ni apo fi po sile ni abi pe boya kan sa ta yen fi sofo.
1: Yeah.
0: Iwon ti konsion egbe wa so ni pe kaye mo ninu awon to jo se congress.
1: All right.
0: Ti won o bute oloye lowo lowo.
1: Ayo.
0: Ke elifeti won ke fun won ni abega lati po ti won wa si awon opo to tun sofin. Ofin gba yi pe ke tun dipo meji mu gan nibe. Titi te fi se anoda congress. Iye lo mu igbimo to ga julo nu egbe ADC ni Abuja lati promote mi si alaga ni 2024.
1: Okay.
0: O se je ni.
1: All right. Eh se ki la foju sin ninu egbe ADC. Se egbe te gba lero lati gba joba la egbe te fun negotiate. Tori won la egbe kan be to de pe egbe to mo mo fe gba joba awon kan be te mo fi won negotiate pe ti pe nu tan se dale won negotiation ni wa fun. Ewo le yin wa fun nu ADC.
0: Ati e ba wo egbe ADC odun ni ki se imo oloko. Ko si le te de ni ipinle Oyo State nbi bayi. Ko te to di pe coalition yi sele ni te ni boruko ADC mo ranti ni 2019 ti ki ba se egbe ADC o se se ki gomina to wa nbe bayi governor Sani Makinde won ma wole ibo mo ro yi pe ibasepo ti o waye ngba yen ti kabiyesi oba Rasheed Adewola Loja won se laarin gbogbo egbe oselu ngba yen ti won gbogbo egbe oselu jo pe ka soro ni with one voice ka fe ni kan sile. So egbe ADC ke se egbe te ma nfi negotiate to ba ye pe awa duro lati fi negotiate na wo ni sinu egbe monday ni na at least upon what I job bere na jo na la si wa nu egbe ADC titi di asiko ta nso yi.
1: Okay now nigbati e di alaga egbe o dabi ke mo ri royin kan to so wi pe egbe ADC o e si fun awon political bandit won le sakojuwe awon kan as political bandit. Awon wo le npe political bandit ngba yen
0: ese mo dupe Yoruba ni tojo baro ile ma nfi mu ni mo ro pe ati rin koja arin yen bayi
1: eyan mo
0: tori pe
1: eyan mo tun ran yen le ti tan pe se egba wi pe patan kan jo ni
0: tori idi to a fi patan be ni pe se mo wi pe nigbati eyin le ni ile ise nbi bayi abi
1: baba kan de loni
0: baba kan de loni kolohun tun je ki ti won ma gboke si ti won ma wa le lai lai
1: amen
0: teni kan ba fe wonu ile ise yi nisin to kan de ti o wonu ile ise yi to lo duro ni
1: ti
0: loju titi lohun to bere si soko sinu bi bayi to mo fe foko le baba jade nbi bayi
1: olohun ni ja riru e adi to gbe ni
0: pe bandit le pe ru eyan be abi awon afi pa gba nkan ti o je ti won mo awon ti se won pe o ngbe egbe oselu ti ngbe opolopo bo lati bi ojo meta to je pe boya tori idarudapo to wa nu egbe ti won tin bo boya egbe APC ni egbe PDP ni egbe so iba ton ba fe word wa instead ki won wole ki won salamo gege bi awaya musulumi ti ma n so pa onile mo ki
1: e wa wole lai salamo e pe gbadu fun ni pe
0: o ti e wa wole
1: won
0: kan wa duro won le ko si mu le araba
1: to ba e fe blala bo ni
0: e ma bo atele won blala aye wa aye po n lo ni le odo agutan lo ti wa je to ba e pe won de ti won kan lekun ti won wole bo se kan wole a gba won wole eyin na wole atijo dara kan na bo pe eni ki o le do se ilu se gbogbo aka jo rin papo ka jo se kini bo pe a fe se joba ni
1: now eh
0: asugbon won duro lati le fe ja egbe gba ngba yen sugbon won na to adupe fo lorun e je ka fo e je ka fo be yen bayi
1: ati le fo o si ku de nbe o si ku rale lati mo fe ka ku nu port yin nigbati e so wi pe tenikan ba du nta to wa nleko se won pe to ba gbo pe yan nleko o sai loju dundo pe mo re nikan to wo sokoto dudu ata so bi awo kalankini le juwe en te ri tin nleko tabi te ba ni CCTV le lo re mu footage jade pe en tin nleko re ta ri abe en ta foju wa kan abe en ti camera gbe pe nleko sori ile wa ta ni nleko sori ile yin tori pe lasiko gba yen in lo dasiko ti gomina Seyi Makinde ni fakin fa ninu egbe oselu won gba na ti wa n so wi pe o do ko gomina fe lo sinu egbe oselu ADC kankan ta wa tin gbo pe kini kan lati mo ko ma join pro to lati mo ko ma follow procedure en ko mo bo sugbon ko o je gbe gba ni ko saye o ta kan wa n gbo en kini kan bandit mo wa fe mo pe se gomina le n pe political bandit aba won mi le n ba wi oro to ba dan lodu e ko ni lenu takatapa ala asin to o
0: olohun ni je gomina wa ai ni eye ni gomina Seyi Makinde aba mo ti fe pe gomina ni bandit gomina se bandit awon ta n pe ni bandit n ba eyan niro ni na ti wa n gboro e ti ri won awon ni won lo gba shop kekeke ka ki won tun joruko adc lai jomo egbe wa
1: awon ti won lo gba shop kekeke ka ki
0: lai jomo egbe wa awon egbe ni yi mo ni ira ofin wa asawa bi e ba lati be ba pe gbogbo en to ba jo lo si lawyer state nbi bai pe ba lo si awon to je umpire awon ti won boju to kinle o se so lu awon inec e lo si be e boruko mi nibe gege bi alaga adc
1: now se moto te gbe wa ngba te nbo laaro yi se won brand e pelu adc
0: moto ti tem moto mi won brand
1: sugbon mo ri moto ti won brand pelu adc nta
0: awon mo egbe wa ti won dibo london wa ni won ni moto ti won
1: pa aha mo wa ri aworan ikan ninu awon olidije dupo gomina lara moto se be ni seyin na ri ngba te fe wole
0: mo ri ni
1: awon ta lo wa nbe
0: eyi teyin na ri yan na ni e daruko e
1: abi emi ri ntawo ran ilaka wa nbe
0: ilaka to ba epon na le ri nbe ko si mu to buru nbe
1: seyin na ri
0: tori pe mi pe
1: e ba ya foto wa fun baba ti mo ba ri e ba ya foto de wa fun baba
0: tori pe mi pe de
1: mi mo ri nti awo ran ilaka wa nbe
0: tori pe mi pe de mi duro lenu ki ma ba da yin lagara
1: oke
0: do mo kan sari ju moto mi ni mo wole mi se wo
1: ta ni olidije dupo gomina fun egbe oselu edisi npinle oyo
0: ani awon marun ni won tarajo tele ti won la nfe bi apotibo gomina npinle oyo adese nkan ta npe ni primaries fun won bo e boju se egbe ni lati primary oju se inec ni lati wa samoju to primaries abase tori pe primaries abase tẹnẹkì ò bá sí nbẹ gẹgẹ bí àlàkalẹ nǹkan tá à ń pè ní electoral act is null and void òfin tó fẹ tẹ ni so àti ṣe àwọn ẹnẹkì sì ti kọ gbogbo rìpọ́ọ̀tì wọn wọn ti mẹni tó rí ó fojú hàn wọn dẹ ti kọ wọn ti dá fún wọn ní àbújá àbújá là ń retí kí wọn make a pronouncement torí pé inú àṣà tó ti bẹ́ẹ̀ òun sí ojúṣe ti tèmi láti sọ pé ẹni báyìí ìní bí o ṣe pé abuja ni wọn á compile gbogbo all the 33 states pé okay this our guba candidate so far so good
1: tẹbá a tún ní ìdí fọmí àwọn list
0: àwọn national working committee làbújá
1: fẹ gbẹ adc
0: bẹẹni
1: wọn sì ní nǹkan kan ṣe pẹ lẹyìn tẹ wà ń bàdàn àbí nípínlẹ ọyọ
0: àwa ti ṣe títí wa kí àwọn pa àgbọdọ fi àṣírí ìdánwò
1: ta ló sẹ́ndì rìsọ́ọ̀tì sáwọn ará àbújá
0: inec ló sẹ́ndì
1: sẹ́yìn ẹ̀yin ò ní asojú ẹgbẹ́ nínú primary tẹ̀sí.
0: Ṣe láṣojú ẹgbẹ́.
1: Ta ló ṣojú ẹgbẹ́ yín bẹ̀.
0: Àwa bẹ́ẹ̀ wọ́n rán wọ́n gbé ikọ̀ tí ó wá kọ̀ǹdọ̀tì primaries wà látàbújá.
1: Àpọ̀já
0: rò lórúkọ tí a máa ń bẹ̀.
1: Ta lára kúnlẹ̀ ọ̀ tó wà nù kọmítì.
0: Tó wà nù kọmítì. Ibo ló pọ̀ jù ń bẹ̀. Ibo Hausa àwọn náà ń bẹ̀.
1: Kò sára kúnlẹ̀ kankan bẹ̀.
0: Kò sí.
1: Ṣé láì ṣe wà privilege to the information pé okay ẹni báyìí ló ń lead you kó tó di pọ́n gbèrè sọ́tù làbújá.
0: Amojo kò sí ibi tí
1: wọ́n ti kàbọ̀
0: tàwa
1: náà declare ń bẹ̀.
0: Wọ́n declare arákùnrin Gbemileke Alagbe tó jẹ́
1: lórí
0: òun ni wọ́n declare òun ni wọ́n kó lọ sí Abuja. Nìwà mọ ohun tí Abuja fẹ́ sọ.
1: Gbemileke ni ẹ declare.
0: Ni ké
1: ọkùnrin bẹ́ẹ̀
0: mo wà nbẹ
1: níbi tí ẹ ti declare
0: rẹ fẹràn rẹ wà níta káàkiri
1: tó
0: mi lè sọ pé mi sí níbẹ̀ ìjọ wọn declare rẹ mo wà níjókòó níbẹ.
1: Ẹ wàá rí olóyè ìgbóyè ga Taofeek Adegoke tó náà ń lè ṣe bíbọ́ọ̀dù ó tún ti ṣe tòun àtàtíkù tó gbé sí challenge bẹ́ẹ̀ tó lóun ní gubernatorial candidate ẹ̀ tí gbọ́.
0: Ìgbìyànjú kálukú ẹ jẹ́ kó kálukú máa gbìyànjú lọ.
1: Ifu lẹ́fta primary ten ti kọ̀ọ̀kan tó yẹ pé kíníkan kọ̀ọ̀kan tó yẹ ti sí gubernatorial candidate kíníkan Taofeek Adegoke ga.
0: Èmi ò sí ní position láti sọ pé ẹni báyìí ni
1: àbẹ̀lẹ̀ báyìí kọ́. So Gbemileke ni ẹ declare nínú primary tẹ́yìn wa nbẹ.
0: Níbi tí mo jókòó níbẹ̀ ẹni tí wọ́n declare ni. Nígbà tí ẹbá tí Abuja bá wá gbé tí wọ́n jáde. Bóyá bẹ́ẹ̀ ni bóyá bẹ́ẹ̀ kọ́ ó kò sọ wọn tó ráhùn wọn ní ẹ̀tọ́ lábí òfin. Láti sọ pé òun tó wà ń lẹ́nu yìí gẹ́gẹ́ bí ohun tí INEC bá sẹ́ndì sí wọn. Mo sojú mi kòrò tí mo jókòó ibi mo ti jókòó tí wọ́n ti declare. Ẹni tí wọ́n declare ni kì í sì mi mo declare Apoja ro. Ẹni tí David Mark Arizin tọ́nà wá sọ your state pé kó wá conduct primary.
1: Kábíyèsí Lẹ́dùmarè. So àwọn tí sì ń bẹ làbújá wọn sì lè ṣe nǹkan kan tí ó lòdì sí nǹkan tí àwọn tó wá kọ̀ńdọ́tì primary declare.
0: ìyẹn dìgbà tẹ bá tí wọn bá bí kí
1: n. àbúbọ́sibù kan sí ni tó lòdì sí nǹkan tí àwọn tó wá kọ́ńdọ́ bá wà ní clear.
0: àwọn pé ẹlẹ́rìn ara ní ẹlẹ́rìn ara lèmi náà mi lè sọ pé nǹkan ni wọ́n lè ṣe mi lè sọ pé nǹkan lèèyàn lè ṣe ìgbà tó bá di pé wọn bá jáde tí wọn bá gbé jáde. àwọn ẹ̀rọ tí àwọn pé gbogbo inú ẹgbẹ́ ni gbogbo rẹ̀ kó ti ń ṣe káàkiri apc náà ń lọ́yọ̀ ṣe ìtìlẹ́lẹ̀ àárọ̀ yìí nìsín ìgbà tí wọ́n ní ẹnìkan ni mo rí pé olóyè adébáyọ̀ adélábù ìyẹn náà ń sọ pé òun ni àbí.
1: èmi ò tí ì lọ ọ̀dọ̀ tiwọn o nígbà táwọn apc bá dìbò wọn mọ̀ sọ.
0: ọ̀run má kan ju gbogbo wa là ń bọ̀ nígbà pé àrùn ti ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo òṣèlú ni à ń kó ní ẹgbẹ́ aṣọ ẹgbẹ́ jọdá.
1: so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń gbọ́ látẹnu ẹni tí ṣe alága ẹgbẹ́ adc nípínlẹ̀ ọ̀yọ́ gbẹ̀mílẹ́kẹ̀ alàgbé eléniyàn o ni ẹni tí wọ́n díklíà tẹ́yìn sì jókòó ń bẹ̀ bí wọ́n ti ń ṣe díklaréṣàn.
0: ti ọ̀gbẹ́ni harrison apojaro tí wọ́n jẹ́ alága primary committee ti david mark send sí ìpínlẹ̀ ọ̀yọ́ pé kọ́ àkọ́ńdọ́ ti primary.
1: kábíyèsí lẹ́dùmarè a sì tún ti ń gbọ́ tí àwọn olóyè bisi là kánkankan tá a tún gbọ́ pé láwọn náà tún fapá jánu pé irọ́ kò lè jẹ́ gẹ́mílẹ́kẹ̀ kò lè jẹ́ taofeek adeyegun gaga kò lè jẹ́ kinní kan páwọn olóyè ó jẹ́ nǹkan kan.
0: ìdí ẹ̀ nìyẹn mo sọ fún yín pé ẹ jẹ́ kí àbújá ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ṣe rí lẹ́yìn tí èèyàn bá kò sí bá ṣe lè rìn tá a lè torí òní mì. definitely téèyàn mẹ́rin àbí márùn-ún tí wọ́n bá jọ dùn nǹkan. ìgbẹ̀yìngbẹ̀yìn àárí ẹni tó ní ẹ̀hónú lórí rẹ̀ wọ́n kálukú dẹ̀ ti fọ ẹ̀hónú wọn sí wọn ní àbújá wọn ti sẹ́ǹdẹ̀ sí wọn lábíyá. ni mo ṣe ní àbújá ló lè sọ yí pé ẹni báyìí ni pàtó candidate governorship candidate ọyọ ṣe lọ́wọ́lọ́wọ́ bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tó bá ń lé claim ní ọyọ ṣe pé òun ni governorship candidate nílẹ̀ àárọ̀ yìí tó mọ̀ yìí èmi wò pé bẹ́ẹ̀ ẹni yẹn ó sì ń sùn lọ́wọ́ ni.
1: including alagbe
0: gbemeleke títí àbújá tó ní agbára tí wọn ó fi make pronouncement wọn.
1: kódà ẹja dókè lọhùn kápolówó ọdọ àwọn kan sọ pé factional chairman ni pé torí congresses méjì lẹsẹ wọn lẹnìkan bẹ tán pẹlú ọ̀nàrẹ́bù àfíìsì ọ̀nààrà láti ògbómọṣọ.
0: kọ̀sẹ́ni tí ń jẹ́ ọ̀nàrẹ́bù àfíìsì ọ̀nààrà náà gbé èdè sí. kò sí.
1: ṣé èyí sì factional chairman.
0: ẹ jẹ́ kí n mú yín débẹ̀.
1: oya ẹ gbé mi débẹ̀ ni ẹ mọ̀ mi
0: ẹ gbé mi débẹ̀. mo rò pé ní ọjọ́ 26th of last month.
1: ẹ já tàdú ọjà àdébọ̀ sún ti ń sọwọ́ lébélébé látẹ̀kan ẹ̀yin tẹ̀wà lórí facebook ẹ mọ drop comment ẹ mọ like ẹ mọ ṣí ààrẹ splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ṣe rí pọ́ńwà interesting ọ̀rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú adc nípínlẹ̀ ọ̀yọ́ ìlà ń sọ lọ́wọ́ báyìí ẹ̀ lẹ́m̀bẹ̀ ọ̀hún ẹ̀ kú kalẹ̀.
2: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣà ta ṣàkátà pàrà làásìn tọ́.
3: Flash FM 105.5.
4: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé wọ́kàzẹ́ cashport yẹn gan lọ fàáfà. ká má wàá tì sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkọ́ ẹ̀. kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí
9: mid-year cashport
8: inú oṣù kẹfà yìí owó tó lé ní ₦1,000,000 ₦50,000,000 ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
9: gbé bọ́dì ẹ̀.
8: àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. lórí splash fm tẹ star 347 star 1004 star 1#.
3: lórí Ladelu FM *347*1004#, tàbí lórí website wa www.cashier.ng.
6: pẹ̀lú media cash for tinu oṣù kẹfà yìí àsìkò oríire mi dé
10: so ti cashier ọmọ mo ti cashier.
11: lópò ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
12: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
11: ṣé mi ò sọ fún ẹ.
12: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
12: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
13: lago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀.
14: ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
15: gbàgbé ìrònú ẹ.
16: gbàgbé ìrònú ẹ.
14: gbẹ̀ngà adébóyè jẹ́ngbẹ́ tí èlé ti padà dé látọ̀run. a jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. òní fẹ́ láti mí sí ẹ̀. gbàgbé ìrònú ẹ pẹ̀lú ọlá olúwa sakios director náà gbẹ̀ngà adébóyè.
17: níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé èmi náà rí o ọlá olúwa zakios return of gbẹ̀ngà adébóyè abẹ́fẹ́ jẹ́ngbẹ́ tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
14: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday ó fi ìrònú ara ẹ léèmọ̀. gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. ẹ̀rín àárín tàkìtì kéékèèké ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan ọkàn yín tẹ̀ máa balẹ̀.
18: ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
14: Láolú gbẹ̀mí débẹ̀.
19: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
20: And this time, it's not just watching, it's watch and win.
19: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
21: StarTimes, enjoy digital life.
22: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: bẹ́ẹ̀ni ní gbogbogbà tàbá ti láǹfààní láti máa bára wa sọ̀rọ̀ tàbí láti máa gbọ́ ara wa eléyìí náà ló ń fìdí ẹ̀ múlẹ̀ wípé orí ọ̀fẹ́ àti àánú òun náà ni àrígbà òun náà láṣẹ tó fi ń kí wa káàbọ̀ sórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tàmọ̀ sí bible society of nigeria ẹ tó ku ọjọ́ mẹ́ta mo sì ń ṣe ládùúrà wípé gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn wa lórúkọ jésù kristi olúwa wa náà ni yóò di eléyìí tá a ní máa rí mọ́ láṣẹ ìlédùmarè ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí eléyìí tó ń sọ̀rọ̀ nípa ìdíyàjẹni lábẹ́lé kí ni ìdíyàjẹni lábẹ́lé ọwọ́ àwọn òwo ló ti ń wá irú àwọn èèyàn wo léwu rẹ̀ wà lórí ẹ̀ béèyàn bá tiẹ̀ wàá lùgbàdì rẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ kí èèyàn ó gbé ṣóbìnrin nìkan ló ń kojú ìdíyàjẹni lábẹ́lé ni àbí àtọkùnrin àtobìnrin ọwọ́ irú àwọn èèyàn wo gangan ni a ti ń kojú ìdíyàjẹni lábẹ́lé irú ìyàwó ni ẹ̀sìn ló kọ sí ìyàwó gangan ni àwùjọ wa ló kọ sí eléyìí àti àwọn nǹkan míì òun náà ni à ń gbéyẹ̀wò ní abẹ́ àkòrí yìí eléyìí tí mo sì mọ̀ wípé ẹ̀yin náà ti ṣetán láti darapọ̀ mọ́ wa láti túbọ̀ kọ́gbọ́n ìmọ̀ àti ìgbésẹ̀ eléyìí tí a lè gbé yálà a ní ìkọlù yìí ni tàbí a ní èèyàn láyìíká wa eléyìí tí rò nǹkan báyìí tó ń bá fínra ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ètò wa ẹ̀yin náà mọ̀ wípé a kọ́kọ́ gbọ́ eré oníṣe ráńpẹ́ nígbà tá a bá wá padà dé a bẹ̀rẹ̀ sí ni máa mú àwọn ìbéèrè náà ní ọlọ́kan òjọ̀kan láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ohun tó lè rú wa lójú nípa àkòrí tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ ti ṣe ìdíyàjẹni lábẹ́lé tó lóyìnbó ń pè ní domestic abuse tèmiládé àlòkò òun náà lórúkọ ti tèmi ẹ jẹ́ ká sáré gbọ́ eré oníṣe iná tá a bá padà dé a máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀
1: Flash FM 105.5.
2: Ní ọdún àkọ́kọ́ ìgbéyàwó wọn, Anne àti Joe gbé papọ̀ ní àlàáfíà. Ṣùgbọ́n lẹ́yìn tí Anne bí ọmọkùnrin wọn tán, Joe pàdánù iṣẹ́ rẹ̀. Kristẹni ni àwọn méjèèjì. Ṣùgbọ́n láti inú ìgbé ayé ìdààmú rẹ̀ ní àtẹ̀yìnwá ni Joe ti wá sọ́dọ̀ Kristi, kò sì gbáradì fún ìṣòro ayé. Ìdáhùn sí ìṣòro rẹ̀ ni ọtí mímu pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó gbìyànjú láti wá iṣẹ́, àmọ́ pàgbó ló ń já sí. Èyí mú kí gbogbo nǹkan le sí fún un. A ní gbìyànjú láti ṣe ìrànwọ́ nípa ṣíṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan. Ó sì wá ẹnìkan tí ń bá tọ́jú Dáfídì ọmọ wọn. Ṣùgbọ́n èyí mú kí inú bí jò sí.
3: Ìjọ tí mo jọ lànà ọ̀gá mi lára nílò mi. Gómìnà ìyá ìgbàlagbà. Ó bẹ́ sinmi lónìí. Ẹ̀gbọ́n mo yẹ máa kó yá máa sùn ní o. Èmi fẹ́ sinmi lónìí.
4: Ìwọ obìnrin yìí, wàá sílẹ̀kùn fún mi jàre.
5: Ọmọ yìí má sunkún mọ́ o, bàbá rẹ ti dé o, o mọ̀ bó ṣe máa ń bínú tó o bá ń ké. Mo ń bọ̀ jò ó.
4: Wákàtí mélòó ló fẹ́ lò kó tó sílẹ̀kùn?
5: Má bínú olólùfẹ́, Dáfídì ti ń ṣèjọ̀gbọ̀n látàtàárọ̀.
4: Ìjọba ọmọ yẹn pọ̀, òun nìkan ló máa ń tọ́jú ìwà arábìnrin yìí. Ó kàn ká èmi ti ní, kò sí ìsinmi alẹ́ kan báyìí láàrin ìgbà tán ti bí. Kí ló dé?
5: Jò ó, mo ń gbìyànjú. Kò rọrùn láti tọ́jú ọmọ. Iṣẹ́ mi.
4: N kò fẹ́ iṣẹ́ yẹn rárá. Èmi ò fẹ́ iṣẹ́ dáadáa rárá. Òpò ní obìnrin, afọ́fun gbé mu. Fún mi ló ń jẹ́ mi jọ.
5: Jọ, máa wo Dáfídì fún mi kí n fi.
4: Gbẹ̀ǹkẹ́ ẹ lọ́wọ́. Èmi ò kì í ṣalágbàtọ́, ìnira yóò sì.
5: Màá tẹ sórí ìbùsùn, màá sì gbóúnjẹ rẹ wá láìpẹ́ fún ọ. Dáfídì, ṣe jẹ́jẹ́ o, kí n tẹ ọ sílẹ̀.
4: Irú pálapàla wo lèyí? Kí leléyìí?
5: Ẹ̀fọ́ bíbọ̀ ni.
4: Èmi kọ́, èmi ẹ̀fọ́ bíbọ̀. Gbọ́ná, ṣé iṣẹ́ rẹ yẹn kò fún ọ lówó láti ra ẹran ni?
5: Joe, ò ń ṣẹ̀rù ba ọmọ yẹn o.
4: Olùkọ́bìnrin gidi ni mo fẹ́ ni. Wèrè olórí burúkú obìnrin, òpónú akídani dání.
5: Joe, má ṣe mi léṣe. Joe.
4: Burúkú àti ìyàwó burúkú ni ọ.
5: Yé, Joe. apá mi o, apá mi o, apá mi o, kò lè gbé apá yìí mọ, kò lè gbé apá
3: yìí mọ. Ọlọ́run mi, ó ṣe ṣe gan ni àánú o, àánú, jọ jẹ́ kí n.
5: Jọ, má ṣe, ń dùn mi, ń dùn mi, ó dàbí pé ó ti kọ́.
3: Kiri mo ṣe
5: yìí,
3: àánú aya mi, mi ni nà ọ́ mọ́. Mi ti bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀, wo ológun mi ṣe. Wo àánú, bí o lọ sílé ìwòsàn báyìí. Dákun, sáà mọ̀ sọ fún dókítà pé mo ni mo ṣe o. Tó gbọ́ àánú.
5: Kò burú.
3: Pẹ̀lẹ́.
5: Kò burú, mo ti gbọ́.
3: Pẹ̀lẹ́, o lè sọ fún kò yọ ṣubú ni. Tó gbọ́.
5: Mo ti gbọ́ sẹ́, kò burú.
3: Pẹ̀lẹ́ aya mi. Pẹ̀lẹ́, ìfẹ́ ṣe tẹ́lẹ̀.
5: Mo ti gbọ́.
2: Lẹ́yìn ọ̀sẹ̀ kan, aládùúgbò Áánì Màríà wá kí i. Áánì bẹ̀rẹ̀ sí ń sunkún, ó ń ké, ó sì sọ fún ohun tó ṣẹlẹ̀.
6: Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi, Áánì, o ní láti fi ìjọ sílẹ̀ o.
5: Mi ò lè ṣe o, Màríà. Ọkọ mi ni. Apá yìí dùn mi. Apá yìí dùn mi.
6: Yóò sì tún dùn ọ ju bẹ́ẹ̀ lọ nígbà mìíràn. Apá rẹ ló kán lónìí. Ọrùn rẹ ni yóò kán lọ́la.
5: Mo mọ Màríà, ṣùgbọ́n báwo ni o ṣe fi sílẹ̀? N kò lè ṣe láìsí ìjò. Bóyá mo gọ̀ bí ó ṣe máa ń sọ ni, àti pé mi ò rí owó tí ó tó láti lè dágbé. Ṣùgbọ́n yàtọ̀ sí èyun, olùṣọ́àgùntàn sọ wípé kí a tẹríba fún àwọn ọkọ wa.
2: Ọ̀sẹ̀ ń gorí ọ̀sẹ̀, bí ó sì tilẹ̀ jẹ́ pé Joe kò lu àná, síbẹ̀ ó sì máa ń pè é ní àwọn orúkọ tí kò dára. Kò tó pẹ́, ìwà ọtí àmupara Joe tún bẹ̀rẹ̀ ní àsìkò yìí. Ó burú sí i.
3: Èmi ò ṣẹgbẹ́ wọn. Èmi mi lè kónú obúlọ́kù. Àárọ̀ mi yọ, àárọ̀ yọ ni mo fẹ́. Gáyé mi sá brabra, àárọ̀ mi yọ. Ìwà arábìnrin, mo sọ fún ọ pé kó yé dá mi dúró lẹ́nu ọ̀nà mọ́.
5: Jọ dúró, Joe.
3: Níbo lọmọ tó gàn yẹn kan wà?
5: Rárá o, kìí ṣe ọmọ o. Jọ má fọwọ́ kan ọmọ mi o.
3: Ó yẹ kí ẹ náà lè pa ẹlẹ́nu mọ́ fún ìgbà díẹ̀, arábìnrin o.
5: Yé, gbé ọmọ mi fún mi, gbé ọmọ mi fún mi o. Ṣílẹ̀kùn Jọ Màríà, ó ti ń bọ̀. Màríà Jọ.
6: Áánì, kí ló ṣẹlẹ̀?
3: Màríà aládọ́júbọ̀, jọ mọ̀ dàsẹ́lẹ̀ ọ̀rọ̀ láàrin èmi àti ìyàwó mi rèé. Mo fẹ́ ìyàwó mi. Màríà, ṣílẹ̀kùn yìí.
6: Joe, o ní láti jáde. Bí bẹ́ẹ̀ kọ́, máa pe ọlọ́pàá sí ẹ.
2: Lẹ́yìn ọ̀rẹ́ yìí, Joe jẹ ẹsẹ̀ mọ́lẹ̀. Ó fi ẹsẹ̀ gbá ilẹ̀kùn bó ṣe ń lọ. Ọkọ Màríà mú Áánì àti ọmọ rẹ lọ dúró sọ́dọ̀ ìyàwó olùṣọ́àgùntàn níbi tí Joe kò ti lè rí wọn.
7: Wá jókòó Áánì, kò séwu mọ́ báyìí. Sọ fún mi, kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àti Joe? Ṣé bó ṣe máa ń ṣe nìyí ni?
5: Bẹ́ẹ̀ ni, ó ti pẹ́ tó ti máa ń nà mí, tó sì máa ń pè mí ní orúkọ burúkú. Ṣùgbọ́n yóò tún tọrọ àforíjì. Mo gbàgbọ́ pé ẹ̀bẹ̀ náà dé inú rẹ̀ ni o. Ṣùgbọ́n yóò tún ṣe nígbà mìíràn.
7: Kí ló wá dé tí o fi sá fún un lọ́tẹ̀ yìí?
5: Ó nà ọmọ mi ni, ìyẹn ló parí.

0: ẹ káàbọ̀ padà sí orí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Mo sì lérò wípé rí oníṣe eléyìí tá a fi ṣe àtọ́nà fún wa lórí àkòrí tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí yìí eléyìí tó ń sọ nípa ìdíyàjẹni lábẹ́lé domestic abuse. Mo mọ̀ kó gbogbo wa náà la ní àgbọ́yé nípa bẹ́rẹ̀ ọ̀hún bó ṣe kéré tó eléyìí tó sì ń sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá wà ní irú ipò báyìí ìjáfara ńkọ́ ò léwu o a ní fi ẹ̀mí ara wa a ní fi ṣòfò láṣẹ Elédùmarè ṣùgbọ́n o fún ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ewu yìí ṣùgbọ́n tí o mọ ìgbésẹ̀ tí o gbé tí o mọ ibi tá a yà sí tí o mọ ẹni tá a tọ̀lọ̀ gbogbo ẹ̀ pátá náà ni a fún yín láǹfààní láti gbọ́ lónìí lórí ètò ṣùgbọ́n ẹ má wàá gbàgbé pé ẹ lè pè wá sórí 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383 ẹ lè pè wá kẹ bá wa sọ̀rọ̀ nípa ìlàkọjá yín tàbí lórí ohun tí a bá ń jíròrò lé lórí lórí ètò ẹ lè pè wá nígbà tí tó bá ń lọ lọ́wọ́ ẹ sì tún lè pè wá lẹ́yìn ètò àwọn bàbá wa wọ́n ti wà níbí pastor daniel farinde ẹ bá mi kí àwọn aráalé.
1: Ẹ̀yin aráalé mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí o ẹ sì kú gbogbo rògbòdìyàn tí ń bẹ láyé o pápá nílẹ̀ nàìjíríà lágbára ọlọ́run ẹ̀mí mọ́ yóò kọ wa yọ o agbára kọ yóò darapọ̀ mọ́ wa o.
0: Bákan náà ni arábìnrin adéṣọpẹ àwọn náà ti wà ń bí tí wọn jẹ akọṣẹmọṣẹ elétò ìlera pẹlú àjọ eléyìí tí ń rí sí ìlera obìnrin ẹyin náà ẹ bá mi kí àwọn aráalé.
2: Ẹ kásán o gbogbo ẹyin aráalé o lágbára ọlọ́run àní kúkú òjijì o.
0: Àmì Jésù. Ẹ ṣeun gan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ arábìnrin adéṣọpẹ òun náà ni wípé kí ni à ń pè ní ìdíyàjẹni lábẹ́lé àti wípé báwo ló ṣe yàtọ̀ sí ìṣẹ̀lẹ̀ àìgbọ́ra-ẹni-yé nínú ìgbéyàwó.
2: Ẹ ṣe tá bá sọ pé ìdíyàjẹ lábẹ́lé táwọn olóyìnbó ń pè ní domestic violence lábẹ́lé yẹn túmọ̀ sí wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní abẹ́ òrùlé wa ó jẹ́ ìgbà kígbà tí ọkùnrin tàbí obìnrin tàbí òbí tó bá ń jẹ gàba tó ń gba àkóso tó wá ń fi ipá bá ẹni tọ́jọ́ ń gbélé bóyá lọ́kùnrin lóbìnrin tàbí ní ọmọ tó ń fipá bá irú ẹni báyẹn lò débi pé wọ́n á mú kó wá di pé ìgbájú ìgbámú ìsọ̀rọ̀ òdì tàbí à ń léra ẹni kúrò ń lé pé ò ní sunú léyìí ní alẹ́ yìí ó sì yàtọ̀ sí bóyá èèyàn wà nínú ìgbéyàwó ìgbéyàwó promise wa pé gbogbo a máa dun gbogbo gbà ó yàtọ̀ sí pé ẹ ò ṣe báyìí fún mi mo bínú sí ẹ èmi náà bínú sí ẹ a parí ẹ láàrin ara wa ṣùgbọ́n àwọ̀ tó bá ti ń mú ìjìyà lọ́wọ́ ìyẹn ti di ìdíyàjẹni ní abẹ́lé.
0: Ẹ ṣeun gan ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ pastor Farinde irú àwọn ìdíyàjẹni wo òun náà ni ó yẹ kí èèyàn ó tètè ṣọ́ra fún torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí ìwà ipá àti ìkúùkù ìkọluni nìkan gẹ́gẹ́ bí ìdíyàjẹni ṣé àwọn ìdíyàjẹni mi wà.
1: Ẹ ṣe ìdíyàjẹni lábẹ́lé ó bẹ̀rẹ̀ láti ìkórira ẹnìkan bá ti kórira ẹnì kejì tó ti hàn nínú ìwà ẹ pé kò fẹ́ràn ẹ èébú bá ti èébú bá ti kí ni akíla gbé kí ni ajòkè ìwé la ẹlẹ́ ń wí tí èébú bá ti fẹ́ pọ̀ jù ìbàjẹ́ látọ̀dọ̀ bàbá sí ọmọ ìbàjẹ́ látọ̀dọ̀ bàbá sí ìyàwó tàbí ọ̀dọ̀ ìyàwó sí ọkọ tàbí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó bá ti fẹ́ máa pọ̀ jù eléyìí ó ti di ìdíyàjẹni lẹ́yìn yẹn náà ó ṣeéṣe kó jẹ́ wípé ọ̀rọ̀ sísọ ní gbogbo ìgbà sí ẹnì kejì tàbí kéèyàn ṣáà máa fi ìnilára ọ̀rọ̀ ni o èébú ni o ìjà ni o tàbí kéèyàn máa fi nǹkan dun yàn pàápàá àwọn tí máa ń gbọ́mọ ọ̀dọ̀ tó máa ń fẹ́ bí pa wọ́n ìdíyàjẹni náà leléyìí ohunkóhun tá a bá ti ń ṣe láti ní ẹnì kejì lára là ń pè ní ìdíyàjẹni kì í ṣe kó a gbọ́dọ̀ dúró dìgbà tó bá di pé wọ́n lù wá àbí wọ́n fọ́gi mọ́ wa lórí tàbí ó yìnbọn fún wa tàbí ó ṣe wá léṣe ó pa wá lára àwọn míín wà gan wọ́n máa ń dá sídìí lu ayawo won da si di lu oko won eleyi iburu jai igbogbo eleyi eleyi gan o ti bo si oke ara ti an pe ni extreme ibi to ba ti bere pelu ebu to di bo ri ikorira o ti di ajeni labele
0: e seun ko iyun ni wipe ko nse igba to ba di an gbare ni loju an yo ese sira eni nikan ohun ni a ri keke bi idi ajeni labele to ohun na le ti gbo eyan ara le e ma gbagbe lati pe wa sori 0916188 7383 eje kin so pada sodo arabirin adesope ohun na ni wipe kini awon apere ile to saba ma foju han wipe o sese ki eni yi ko mo ni ilakoja idiyajeni labele bo te ti le je pe lopo igba ko kin si apa pe boya won na tabi nkankan ki lawon kan na teyin o fi fura wipe eyan eni yi o niru ilakoja be
2: opolopo igba tawon yan ba n larun kan ba yen koja gege bi ori onise tawo lekan yen to ba lapa lara gan o le paro fun yin ko so fun yin pe ohun yo subu ni tabi ohun fori gba nkankan ṣùgbọ́n àwọn àmì kan wà tí jẹ́ pé kọjá pé bí ẹni yẹn ní àpá ó máa ń jẹ́ ká tètè fura pé kí lẹni yìí lè máa là kọjá ká lè mọ̀ bá ṣe máa ran irú ẹni báyàn lọ́wọ́ àkọ́kọ́ nínú ẹ ni ẹrù nípa ọkọ tàbí aya ẹni tẹ́ pé bóyá ẹjọ́ ń sọ̀rọ̀ ń sìn tọ́pọ̀ ẹ̀ wá ń bọ̀ lọ́ọ̀kan tó sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù ó sì láti wá sí bọ̀ irú ẹni báyẹn ó yẹ kẹ́ ti máa fura sí pé irú nǹkan tó ń ṣe yìí kò nọ́mà kò sí nǹkan tó ní kókó jókòó kí dáàdì wọn fi dé kódẹ kí wọn káàbọ tó bá ti ń gbọn káàkiri irú nǹkan báyẹn ti fi hàn pé bóyá irú ọkùnrin báyẹn tàbí obìnrin báyẹn ó ń fìyà jẹ partner lábẹ òrùlé ẹkẹjì ni kí irú ẹni báyẹn kó dìdì ẹni tó máa ń bá mọ̀lẹ́bí ṣe tó ń bára ṣe kẹwádìí pé irú ẹni báyẹn kò bẹ́ ní kankan ṣe mọ́ kẹ pé pé à lágbọ́já fẹ́ ṣe ìyàwó àní àmì ń lè ráyè wá ó rẹ̀ mí ó rẹ̀ yẹn bóyá ó ti ní àpá kan lójú tí ò fẹ́ kẹ́nìkankan mọ̀ pé nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ sí òun irú ẹni báyẹn kò tún ní ríra ìbí ẹni tó da tó ṣe é mú yangàn ní àwùjọ irú nǹkan báyẹn náà àwọn olóyìnbó ń pè ní low self esteem bóyá ẹni tọkàn ń sọ̀rọ̀ sẹ́wọ̀n gbọ́dọ̀ sọ lẹ́ẹ̀kan pé a kàn máa sọ̀rọ̀ àlùfànṣá sí ṣé o rò pé ọ̀rẹ́ wa ni ìwọ́n tó rí jákujàku ìwọ́n tó rí àdàdà yìí tírú ẹni báyẹn bá rìn gan mọ̀ pé ṣé òun wá rí jákujàku ni ṣé òun wá rí àdàdà báyìí kò ní lè sọ̀rọ̀ kò dẹ̀ ní lè dúró ní àwùjọ irú ẹni báyẹn ẹ̀rù á máa bà á kó kàn gbọ́ pé bí wọ́n ń jà lọ́ọ̀kan bẹ́ẹ̀ yẹn ẹ̀rù á sì bà á pé ha torí irú nǹkan báyẹn ó ti ṣẹlẹ̀ sí i rí irú ẹni báyẹn tí wọ́n lè lè á jẹ́ ní tẹ́kẹ́ bí á tètè máa bẹ̀bẹ̀ nǹkan tí ò tó nǹkan owó tó sọ̀rọ̀ sí gan wà wọ́n pé nǹkan tí mo sọ ìkò yẹ́kẹ́ ni ibẹ̀ mi náà á sáré bẹ̀bẹ̀ tó rẹ̀ pàtọ́kọ̀ ẹ bá ti pa kuru mọ́nú ilé ẹ má bínú sà ẹ má bínú sà tó bá déta náà ẹ má bínú sà ẹ má bínú sà irú ẹni báyẹn nǹkan tí a máa ṣe nìyẹn kò dẹ̀ níní ìgboyà kò ní lè báwọn èèyàn sọ̀rọ̀ a máa gbé nínú ẹ̀rù a máa bẹ́ nínú ojo irú ẹni báyẹn tí wà lélẹ̀ kó wá jẹ́ ẹni tẹ́ pé bí a kò níṣẹ́ lọ́wọ́ tàbí ẹ pé kò lówó lọ́wọ́ ẹ rí pé ẹni báyẹn kò ní lè ṣe nǹkan kan láì ṣe pé bóyá dádì wá dé kò sì ní lè sọ pé lórí ọmọ gan ẹni ò ní tó ọ̀rọ̀ torí pé kí ni ọkọ yẹn ti kó láyà jẹ àwọn ọmọ gan ti máa rí gbà kí bóyá ìyá àwọn tàbí bàbá àwọn èèyàn yẹpẹrẹ ẹni ní inú ilé ó kàn wá nílé náà ni bíi figurehead so àwọn àpẹẹrẹ yẹn tá bá sí rin lára obìnrin tàbí àárín ní ara ọkùnrin á ti máa fi hàn wá wípé irú ẹni báyìí ó ṣeé ṣe kó máa la ìdíyàjẹ lábẹ́lé kó máa là kọjá so á jẹ́ ká mọ bá ṣe máa súnmọ́ ọ̀rẹ́ ẹni báyẹn láti ràn án ní ọwọ́ ó dẹ̀ tún máa ń ṣẹlẹ̀ ní spiritual way náà o àti ráwọn àwọn ìjọsìn míì tí wọ́n ti kó àwọn èèyàn láyà jẹ wọ́n lè sọ fún ọkọ yẹn pé ìyàwó ẹ̀ ló ń ṣe é òun ò jẹ́ kó ṣe báyìí òun ò jẹ́ kó ṣe báyìí ní ọ̀nà pé bóyá àwọn fẹ́ àbí àwọn fẹ́ wáyàwó fún ni o àbí àwọn fẹ́ kó pọ̀ nínú ìjọ àwọn ni o wọ́n á ríran èké sírú ẹni báyẹn tó bá lè ti sọ orú nǹkan báyẹn fọ́kọ yẹn ẹ mọ̀ pé gbogbo alàgbàgbọ́ nínú ọlọ́run á bẹ̀rẹ̀ sí ò pé àjẹ ni mo gbé sínú ilé so àwọn nǹkan báyẹn gan tó bá bẹ̀rẹ̀ sí sọ káàkiri pé àjẹ níyàwó mi àjẹ níyàwó mi tó bá yá àwọn ará àdúgbò gan wọn ní bára obìnrin báyẹn
0: wọn ní bá ṣe mọ ẹ ṣeun torí mo rí i pé wọ́n gbé wa débi ti spiritual.
1: bẹ́ẹ̀ ni àwọn tí ó máa ń fihàn náà ni wọ́n ti sọ yẹn ní ẹlòmíín wà tó jẹ́ pé tẹ́ bá ti rí obìnrin tẹ pé gbogbo ògbà òun ní gbọmọ lọ skul òun ní lọ ń gbé wọn òun ló ń kó ọmọ kiri àwọn dádì ń kọ ìbè lọwọ rẹ ìní ebo ni dádì wà ó jẹ ọkùnrin náà ni tó ra ní àwọn single fathers tó máa kọ ọmọ kiri pé òun ní ojú àwọn ọmọ mi nkọ ìgbẹlẹ tó mọ pé nǹkan ń ṣe wọn so ẹlòmí bẹ yẹn gbogbo ògbà ó lè mọ rẹrin sí tẹ bá wo ojú ẹ dáadáa rí mọ pé ẹrin yorùbá ń pè ní ẹrin ìyangi a máa ṣe bẹ́ẹ̀ tí kò sí problem tó dẹ̀ ń ṣe ó pọ̀ oríṣiríṣi àmì bẹ́ẹ̀ ni máa ń fara hàn.
0: ẹ ṣeun gan àìjẹ́ kí wọ́n á bọ́ síbi ìbéèrè tí yín gangan irú àwọn èèyàn wo lẹ́rù wípé wọ́n wà lábẹ́ ewu ìdíyàjẹni lábẹ́lẹ́ yìí àti pé ǹjẹ́ àwọn àṣìgbọ́kọ̀ kan tẹ̀ máa ń wáyé nípa ẹni tó ṣeé ṣe kí irú ewu yìí kó wà lórí wọn.
1: Bẹ́ẹ̀ ni àṣìgbọ́ ni gbogbo ẹ̀ máa ń rò ní gbogbo ìgbà ni pé obìnrin nìkan wọ́n lè mọ ní àìjẹ́ lábẹ́lé láti ọ̀dọ̀ òbí sí ọmọ tí wọ́n gan fúnra wọn ẹlòmíì ó lè jẹ́ màmá ló fẹ́ fi ọwọ́ agbára mu bóyá tí wọ́n ti là kọjá nígbà táwọn náà wà kékeré lọ́dọ̀ òbí wọn wọ́n ti mọ sọ pé tó o bá mu dáadáa obìnrin míì wà tó jẹ́ pé àwọn èèyàn ló tì í wọ́n ní ọkùnrin wọn wúlò débẹ̀ yẹn o gbaná ojú ẹ̀ ni o kó má gba nọ́sẹ̀nsì fún o ni o ibi tí o ti ń ṣe pé kó o mọ́ gba nọ́sẹ̀nsì fún ọkọ ọkọ ò ya wèrè mọ́ lọ́wọ́ ó di pé gbogbo ilé dàrú bẹ́ẹ̀ kì í ṣe obìnrin nìkan ni kinní ìran láti ọ̀dọ̀ òbí sí ọmọ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ bí wọn bá di aṣẹ́ pọ̀ tẹ́nìkan rẹ̀ kejì í jẹ tíyẹn sì mọ̀ tó ń forí tì nígbà bá pẹ́ ó yẹ kan pé yà kan túká ní tí à ń sọ nípa ẹni tó bá ń dí àjẹ lábẹ́lé ó bá rí mọ̀ pé ó fẹ́ pín un lẹ́mìí dípò tẹ́mi ẹ̀ ó fi bọ́ tàbí tí ó fi di àìsàn hypertension diabetes oríṣiríṣi tí àwọn dókítà tí wọn ò ní rí díẹ̀ kó tètè kú òǹbẹ̀ kó wábi lọ́jọ́ kò sí bọ́ọ̀lù bá ní wọn ó parí ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé orí ọ̀fẹ́ ni pé kán pín yà kó wá kúmọ̀ lọ́lọ́tọ̀ọ̀tọ̀ lórúkọ jésù ìyá ò ní jẹ wá o.
0: àmì ní orúkọ jésù ẹ jẹ́ kí n tún padà sọ́dọ̀ arábìnrin adéṣọpẹ́ ṣùgbọ́n fún ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ òun náà ni ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria nọ́mbà tẹ̀ sì lè pè wá sí òun náà ni 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383 òun ni nọ́mbà tẹ fi lè bá wa sọ̀rọ̀ pẹ̀lú bí ìpolongo ìtanijí ìdánilẹ́kọ̀ọ́ nípa ìdíyàjẹni lábẹ́lé pẹ̀lú bó ṣe ń pọ̀ sí tí àwọn lájọ lóríṣiríṣi tí wọn ò dákẹ́ ẹ jẹ́ ká sáré gbé ìpè yìí.
3: hello
0: ẹ kúrọ̀ lẹ́ ẹ ṣeun orúkọ yín bó lẹ ti ń pè wá.
3: Wọ́n pè é láti iye mobi ring road.
0: Orúkọ yín.
3: Orúkọ tèmi ni Ṣọ̀lá Alápánlá.
0: Ṣọ̀lá Alápánlá ẹ ṣe o à ń gbọ yín.
3: Ṣé ní program tẹ gbé kalẹ̀ èmi ò gbọ́ yìí àmọ́ lè fẹ́ gbọ́ pẹ̀lú bọ́ta mi.
0: Ẹ ṣeun gan.
3: Bàbá wa olúwa máa fún yín.
0: Àmì.
3: Program yìí ọ̀pọ̀lọpọ̀ lílo máa fún ṣe. Ọkùnrin tó bá ń wúrò wá báyìí àlùbá ìgbéni lè fún wọn ni pé kọ́lọ́hún tí wọn lọ́kàn láti gbọ́ yìí láti fi yí padà. Ẹlòmíì wà tó ń ṣe nǹkan burúkú kó wọ̀n pé burúkú lòun jẹ́. Ẹlòmíì wà nínú àwa ọkùnrin tí wọ́n sọ fún tí ò gbọ́. Mo wá bí iṣẹ́ rí irú ọkùnrin tó bá gbọ́ programu lónìí á yí ọkùnrin padà. Bẹ́ẹ̀ ní ṣiṣọ́ lágbára
0: ọlọ́run
3: irú programu yìí ẹ gbọ́. Ẹ bá wa jẹ́ ẹni fún tàǹtì. Ẹ máa rí báyìí ọkọ̀ àtìyàwó ń bà mí. Ọkọ̀ àtìyàwó tó wà nínú ilé. Kí ni wọ́n tò ẹyìn báyìí wọn? Kí wọ́n tún ṣí àìsílẹ̀sì wọn nínú ìṣòro tí wọ́n bá ní mọ́tò gbà mí.
0: Ẹ ṣe. Ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ ṣe.
3: Ọ̀dà.
0: Àmì Jésù. Amen. Thank you, sir. ẹṣẹ́ Mr. Ìṣọ̀lá Alápánlá láti agbègbè Ring Road. Ìbéèrè wa eléyìí tí à ń bá lọ òun náà ni ó wà fún Mrs. Adéṣọpẹ́. Eléyìí tí ó ń sọ wípé pẹ̀lú bí ìpolongo ìtanijí ìdánilẹ́kọ̀ọ́ nípa ìdí àjẹni lábẹ́lé bí àwọn kan ò ṣe dákẹ́ lájọ lájọ, mo tẹ̀mọ̀ wípé àjọ ti yín gan tí ẹ̀tẹ́ ti ń ṣiṣẹ́ gbogbo ìgbà òun náà ni ẹ máa ń tẹ àwọn èèyàn là létí, tẹ̀sí máa ń sọ fún wọn, tẹ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ onírúurú, lẹ́yìn tẹ máa ń ṣe ìtanijí nípa ìdí àjẹni lábẹ́lé. Ṣùgbọ́n síbẹ̀ a tún rí wípé kinní yìí ó tún tàn kálẹ̀ sí ni, kí ló dé tí ó ṣì ń tẹ̀síwájú sí pàápàá jùlọ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé àti ní agbègbè ohun àyíká wa.
2: Ẹ ṣé ẹni ọ̀pọ̀ gbà ó yẹ ká máa ṣe ìyàtọ̀ láàrin àṣà àti nǹkan tó yẹni láwùjọ. Àwọn àṣà kan wà tó ti fàyè gbà pé kóbìnrin kó ṣá máa dákẹ́, ohun tó bá ti ń rí ṣá máa dákẹ́, pé má jẹ́ ká ṣeré ẹ̀ tú síta o, mọ nǹkan sí lágbájá náà ńlá kọjá, ara ilé ẹni la ti ń jẹ òkúté onídodo, ṣùgbọ́n kò yẹ kó máa rí báyẹn. So táwọn èèyàn bá ti ń dákẹ́ ká máa sọ́ látòní ká sọ́ dọ̀la, téèyàn bá ti dákẹ́ tí ò bá ti sọ̀rọ̀ síta kò sí bí irú ẹni báyẹn ṣe fẹ́ rí ìrànlọ́wọ́. Èkejì ni pé ẹlòmíì lóye pé tí mo bá sọ náà ṣáà ni máa fi mí ṣe ẹ̀yẹ́ pé ò rárá alé ẹ̀ ìgbájú ìgbámú ìkẹríkẹrì fi ń ṣayé. Irú nǹkan báyẹn náà ó le tún mú èèyàn kó fara sẹ́yìn pé má jẹ́ kí n sọ nǹkan kan. Ẹlòmíì tún wá lè wò pé tí mo bá sọ náà ṣé wọ́n á tẹ̀ wá dá sọ́rọ̀ yẹn gan, dẹ̀ ń ṣe ẹni tó fìyà jẹ́mì ṣé yóò gba ìdájọ́ tó tọ́ ló òótọ́ àti ní òdodo. Irú nǹkan yẹn náà lè jẹ́ káwọn èèyàn kan fà sẹ́yìn pé mi ì fẹ́ sọ ọ̀rọ̀ síta. Ṣùgbọ́n ká wá wò pé ká ní pé bóyá ìyá arúgbó kan ni wọ́n gbé lọ sí ilé ọmọ ẹ̀ tán ni àmàmá àgbà ti dé o, ẹ wá lọ dúró sílé ọmọ yín, tí ìyàwó ọmọ tàbí ọkọ ọmọ tó bá ń fi àjẹrú màmá yẹn, ìdí àjẹni yẹn irú ilé yẹn náà, irú màmá yẹn ṣó lè sọ̀rọ̀ síta? Ṣé kò ní máa wò pé tí n bá ní kí n sọ síta nísìn, tó bá gbé mi padà lọ sí ánimùdálé wọn rú, ó lè ní ẹ̀ wọ́n tún máa ní ẹgbẹ́ màmá padà sí abúlé, màmá tó dẹ̀ wá sí ìgboro tó wá gba ìtọ́jú tó péye, tẹ́wọ́ pé kò sẹ́ni ẹ̀kan tó wà pẹ̀lú wọn mọ́ ní ilé, àmọ́ wò pé jẹ́jẹ́ kí n dákẹ́ yé máa fi mọ́ ara. Ọ̀pọ̀lọpọ̀ gbọ́dẹ̀ ti ráwọn àgbàlagbà báyẹn tán ti bẹ̀ gan tán jẹ́ ọlọ́run nípè, tá máa wò pé bóyá ọlọ́jọ́ ló dé nítorí ọjọ́ orí wọn. Ká tún wá wo tọmọ kékeré tó wà lábẹ́ òbí, òbí lára aṣọ sí lọ́rùn, òbí lára bàtà sí lẹ́sẹ̀, òbí lásanwó square, kó wá wò pé ṣé wọ́n á lọ fẹjọ́ bàbá àti ìyá mi sùn pé wọ́n ń fìyà jẹ mí ni. Ọmọ yẹn náà tún gbé wò pàápàá jùlọ ọmọ tó bá ti gbọ́n dé àtúwò pé tí n bá sọ ta ni mo sanwó school mi, níbo ni màá máa gbé. Àwọn nǹkan yìí ló máa ń jẹ́ kí àwọn ẹlòmíì kó fà sẹ́yìn láti fi ẹjọ́ sùn tàbí láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ àti lódodo àwọn ń jẹ ìyà. Ẹ jẹ́ ká tún wo ẹni tó lóyún tí ò níṣẹ́ lọ́wọ́ tó lóyún sínú, bóyá ẹni yẹn fún lóyún yẹn kò tí ì ṣẹ̀tọ́ gan lórí ẹ̀ tó ti wá kó lọ sílé ẹ̀, àwọn ò pé iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí, àwọn àpò kóhun máa farada káwọn òbí ò máa sọ pé kò tán ẹbí, ṣe bá sọ fún ẹ pé kò máa lọ, ṣe bá ní kò farabalẹ̀. Sọ àwọn nǹkan yìí gbọ́ gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin ọmọdé àbágbà, ẹ má yẹ ká wo nǹkan yìí bí nǹkan tó lè ṣe ìdènà fún wa, torí téèyàn ò bá sọ̀rọ̀ a ti rí àwọn tó gbajú tán gbajà gan tẹ́ pé níbi lúlù gan ni wọ́n ti padà sọ́dọ̀ Elédùà.
0: Ọ̀dà ẹ ṣeun gan, ẹ jẹ́ kí n tún lọ sọ́dọ̀ Pásítọ̀ Fárìndé. Òun náà ni wípé kí ni ipa tí àṣà ìgbàgbọ́ ẹni àwùjọ àti mọ̀lẹ́bí ń kó lórí ìtẹ̀síwájú ìdí àjẹni lábẹ́lé yìí, ǹjẹ́ ìrètí wọn ǹjẹ́ ó ní ipa tó ní lórí ìṣe yìí gangan?
1: Àṣà àti ìṣe tí a bá ní ó nípa bẹ́ẹ̀ ni, tabádẹ̀ ni kò nípa kò nípa. Ìtumọ̀ ẹ ni wípé àṣà kò sọ wípé ká fìyà jẹ èèyàn, bíbélì kò dẹ̀ fílẹ̀ pé ká fìyà jẹ èèyàn. Wọ́n máa ń sọ fún ẹni tí ó bá fẹ́ gbòótọ́rọ̀ ẹ lọ kà nínú Genesis orí kìíní ibi tí Ọlọ́run lòun ti dá Ádámù. Ọlọ́run lòun dá Ádámù kó jọba lórí àwọn ẹranko àwọn ewéko, kò fi èèyàn síbẹ̀ kò ní ó jọba lórí ara wọn. Ọlọ́run ló dá akọ àti abo, kò sì ní kán jọba lórí ara wọn, kò ní kán máa fìyà jẹra wọn. Nínú ìwé Matthew orí kẹẹ̀dógún ẹsẹ̀ kejìdínlógún sí kọkàndínlógún, Matthew 15:18-19, Jésù sọ wípé inú èèyàn ni èrò burúkú ti ń jáde wá. Ẹni tí ó hùwà burúkú láti inú ẹ̀ ni. Kò sí ẹ̀sìn tó sọ pé kéèyàn fìyà jẹyàn. Mo tiẹ̀ láìka àwọn mùsùlùmí, wọ́n ti sọ pé tó bá fẹ́ fẹ́yàwó fẹ́ mẹ́rin, àmọ́ kò ṣe kí ni, ṣe dáadáa sí gbogbo wọn pátápátá, kò tọ́jú wọn. So kò sí, kò sẹ́nikẹ́ni tó lè ní kó fẹ́yàwó, kó bẹ̀ sí fìyà jẹ, tàbí kó bímọ, kó wá dà sínú ìyà, kó máa gbégbájú fún, kó máa lù, kó máa ṣe gbogbo ẹ̀. Nínú Paul dẹ̀ sọ láìmọye wà nínú ìwé Efesu, nínú ìwé Jakobu, nínú ìwé Efesu, nínú ìwé Kọrintì, tó sọ pé ká tọ́jú aya wa. Ní Kọrintì kínní orí kẹtàlá, ó ń ṣàlàyé tí wọ́n pè ní ìfẹ́ àti tí ìfẹ́ kì í ṣe. So kò sí ẹ̀sìn tàbí kò sí àṣà tó ní kí wọ́n máa fìyà jẹ èèyàn. Gẹ́gẹ́ bá ti ń sọ níbi ilẹ́kọ̀ọ́ wípé àwọn bàbá wa láyé ìgbà tiwọn, ìdí ẹ̀ tí obìnrin ṣe ń pọ̀ nílé wọn ni pé torí pọ́n tọ́jú wọn ni. Tó bá tọ́jú obìnrin, wọn ó lọ. So n tá à ń sọ ni wípé ẹ ká má ṣe àṣà túmọ̀, ká má dẹ̀ ṣe ẹ̀sìn túmọ̀.

0: lọ́wọ́ nìkan ni ọmọlúàbí splash 105.5 FM láti ọwọ́ ẹgbẹ́ bíbélì nàìjíríà náà ni ètò yìí sì ti wáyé o. Ẹ lè pè wá sórí 0916188-7383. Ẹ jẹ́ kí a tún padà sọ́dọ̀ arábìnrin Adéṣọpẹ́. Kí ló dé tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń lùgbàdì ìdí àjẹni lábẹ́lé yìí wọ́n sì máa ń dúró síbẹ̀ kódà kí wọ́n máa rí ikú báyìí kí wọ́n rí wípé ìdíyàjẹni yìí ó sì mú ẹ̀mí àwọn lọ síbẹ̀ wọn ò dúró náà ni o pé àwọn òkúkú ní kú o ẹlòmíì ò ti ẹ̀ ní à ó ti sanwó orí mi ó ti ṣe gbá ó ti ṣàwo ẹjọ́ ó pa mí ó bá pa mí yóò sinmi sí ní sílé bàbá rẹ̀ kí ló dé.
1: Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń ṣe àṣàtúmọ̀ àti ìṣe. Àkọ́kọ́ ni pé torí pọ́kùnrin sanwó orí ẹ̀ kò túmọ̀ sí wípé kó ṣe ẹni ṣe ẹrú tàbí kó máa ṣe ẹ bó ṣe wù ẹ́. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà gbogbo àwọn obìnrin tàbí àgbà ọmọdé tàbọ́kùnrin gan tóró máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin náà tó ń larú nǹkan báyìí kọjá wọn kì í fẹ́ ń sọ̀rọ̀. Ẹlòmíì àwọn pé tí mo bá sọ fún dádì tán bá pé wọ́n bá a sọ̀rọ̀ ìgbájú mi tún dúró de nínú ilé o. A rò pé ó kú bẹ́tà kí n kúkú dákẹ́. Ẹlòmíì àtún wà wò bóyá ẹni tẹ́ pé bóyá owó tó wà lọ́wọ́ tiẹ̀ gan kò tó nǹkan tí n bá fẹ́ jọ dádì wa sùn wọn ní fún wa lówó o wọn lè tún máa fìyà jẹ àwọn ọmọ o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa máa pàpà wíwá ní à torí ọmọ ni mo ṣe ń jìyà ṣùgbọ́n tẹ́ni ẹ bá kú lónìí àwọn ọmọ yẹn ọlọ́run á sì tọ́jú wọn o. Nǹkan tọ́lọ́run bá náà máa dà ó máa gbéràn lọ́wọ́ fún wọn. Sọ ẹ má yẹ ká máa sọ pé torí ọmọ náà ló fi dúró torí ọmọ kọ́ o. Sorú nǹkan báyẹn ta bá ti rí pé bóyá ìjìyà tẹ́ pé bóyá ó ti ń pọ̀ débi pé ó ti fẹ́ máa mú ẹ̀mí lọ kí wọ́n tètè sọ̀rọ̀ síta àwọn ọmọ yẹn gan mọ̀ pé ìdí báyìí ni mọ́mí wa fi kúrò nínú ìgbéyàwó yìí ìdí báyìí ni dádì wa fi mọ́mí wa sílẹ̀ kò ń ṣe wípé torí pé wọn da àbí wọn ò da. Ìgbà míì ẹlòmíì tó ti ní ipò tó ga nínú ìjọ tàbí láwùjọ tó wò pé àwọn èèyàn ti ń rí mi gẹ́gẹ́ bí àwòkọ́ṣe.

0: ó ń dín confidence ẹni kálùkù wọn kù ní àwùjọ. À ń rọ̀ wá pé ẹ jẹ́ ká sọ fún àwọn tó lè ràn wá lọ́wọ́. Aláwọn tó jẹ́ pé pastor ni wọ́n tẹ́ pé iṣẹ́ tán lọ kọ́ is based on conflict resolution nínú ìdílé. Wọ́n àwọn bọ́ ṣe máa gba irú family yẹn lọ́wọ́ ìyapa tàbí ìkọra ẹni sílẹ̀.
1: Ẹ ṣeun gan. Pastor Fáyọ̀dé, ó ṣe ṣe kó jẹ́ wípé ìbéèrè lè náà la fi kásẹ̀ ètò ńlẹ̀ lónìí. Ǹjẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ kankan tiẹ̀ máa ń wáyé, bóyá nípa ti ìròrí ni, bóyá nípa ti àyíká ni, bóyá nípa ti ara, tí ó máa ń jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ báyìí kí ó máa gbogbo sí látọwọ́ àwọn tí wọ́n ń díyà jẹ ni, bóyá psychologically, bóyá àyíká, bóyá nípa ìròrí emotional àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó fi jẹ́ wípé ohun gangan ló máa ń fà á tírú àwọn tó ń díyà jẹ nìyí.

0: tí wọn fi fẹ dáwọ rẹ dúró.
1: Ìyẹn tí ó ṣẹlẹ̀ ni pé gbogbo wa náà ni olóyìnbó ń pè ní victim of circumstances. Olúkàkù ni ló ń tẹ̀mọ́lẹ̀ ìyẹn tó ń ru nínú. Kò ṣeé ṣe ká béèyàn méjì mọ́ ṣe lè jẹ́ ẹjẹ́ tẹ̀gbọ́n tàbúrò tó tí ò ní sí nǹkan kan tí wọ́n tí ó mọ̀ pẹ́ fúnra wọn pẹ́ àbúrò mi tó ṣe yìí ò da. Bẹ́ẹ̀ náà ni tọkọ-tìyàwó àwọn yẹn gan ló le jù tó jẹ́ pé ibi tí wọ́n ti wá sọ́dọ̀ ara wọn ó jìnà. Ìgbòmíì mọ́ ṣe súnmọ́ra wọn tó kò ṣeé ṣe kó má sí ohun tí wọ́n fi máa ṣẹra wọn. Eléyìí là ń sọ wípé èèyàn gbọ́dọ̀ máa kọ àṣìṣe ara wọn sílẹ̀. Don't keep evil diary. Ó ṣẹ̀mí ní láṣìá. Àwọn kan tẹ̀ tí wọ́n bàjẹ́ láyé ìsìn láyé DSM nísìn báyé. Wọ́n ó rìkọ́dù ẹ̀. Wọ́n wà ní màá pìlẹ̀ fún ẹ ní ìsìn ní tó sọ níjẹta kí la fẹ́ fi ìyẹn ṣe. Kí la fẹ́ fi ìyẹn dá lára. Gbogbo ohun tó máa da ọkàn wa láàmú. Gbogbo tó máa gbé ẹ̀mí wa sókè. Every emotional disturbance tá a bá fẹ́ fúnra wa pé kò ní jẹ́ ká jọ gbé lé ní rọrùn ni ká gbìyànjú ká mú kúrò. Ká jẹ́ kọ́kàn wa balẹ̀ níbi tá a bá ti jọ jẹ́ ọ̀rẹ́, ibi tá a bá ti jọ jẹ́ mọ̀lẹ́bí. Ọmọ sí baba ni o, baba sí ọmọ ni o, ìyàwó sí ọkọ ni o, níbikíbi ìbàjẹ́ ọ̀rẹ́ nínú ilé Ọlọ́run ni. Ká jẹ́ kọ́kàn wa tutù, ká lè jọ máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀. Mo gbàládùá lórúkọ Jésù, àjọṣe wa pọ̀ kò ní bàjẹ́ o.
0: Àmì ní orúkọ Jésù. Tó ẹbí náà ni ètò ń rókè sí lónìí lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Pásítọ̀ Daniel Fárìndé àti arábìnrin Adéṣọpẹ́ láti àjọ tá à ń pè ní PPFM. Bákan náà ẹ má gbàgbé láti pè wá sórí 0916188 7383. Ìgbàkúgbà lẹ́lẹ̀ pè wá sórí nọ́mbà yìí. A sì nígbàgbọ́ wípé lórúkọ Jésù Kristo Olúwa wa gbogbo ohun tó bá jẹ́ bí ìṣòro náà ni yóò yanjú. Temilade Aloko òun náà lorúkọ ti tèmi. Ẹ tún jẹ́ ká pàdé níjọ́ mẹ́jọ ní aago 4-5 okùn ìṣẹ́jú 15 ní ìkànnì yìí Splash 105.5 FM. Ó dàbọ̀.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Ite meji omi orombo lemon sibi edukan ati iyo.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lókun ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-L-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
9: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
10: Baba.
11: Yes, my son.
10: Tell me a story.
11: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
10: Why?
12: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5 FM.
13: 105.5. The Splash.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀.
1: Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ńkọ́ ẹ̀.
2: Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀
2: gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
2: Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
0: So ti kàṣẹ́ ọmọ mo ti kàṣẹ́.
3: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Lupo iba. Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbì èdùkọ̀, àti iyọ̀.
7: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e spelli celery
1: S E L A R R I E salary
0: ah boda mi e si fe so spelli na di salary oya lopin igbiyanju e spelli turmeric
2: T U R N E R I C turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
1: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
3: Arina jina sile mi Alola wa jina sile mi
4: Ọpọlọpọ bukata la fẹ gbọ ṣùgbọn bí ẹdá ò bá ti lówó lọwọ ẹdá ò lọgbọn nù owó gan lọba ọgbọn ọgbọn
5: akabala tó jẹ kí n máa bòrí lágbàá
4: ó yá wá jẹ kí n já ẹsẹ já ẹsẹ ǹjẹ ló mọ pé fún oṣù márùn àkọkọ ọdún yìí káàṣì ẹ ti ń dun àwọn ènìyàn nínú bẹẹ ló ń fi ayọ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan láti new year cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fàsẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó o ṣe ń ta tó o tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹlú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng mid-year cashport ní June àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ mo ti káàṣì ẹ
6: owó ni monday fi wá bá.
7: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgà èdù kan àti iyọ̀.
8: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
8: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
9: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀.
10: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
11: Gbàgbé ìrònú ẹ.
10: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
12: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọláolúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
10: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
13: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
10: Láolú gbẹ̀mí débẹ̀.
14: Tomato sachets. Oh, Sonny, oh. My favorite Sonny tomato sachets gone. Oh, red, oh, okay. Oh, don't. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adu si. Sonny tomato mix in jeki onje do.
15: Lupo iba. Awon yon ki mobi di ta won shi manti ti joton. Emi gege bi ero iba ni soro alagbeka. Wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
11: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti to.
15: Se mi o so fun e.
11: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
15: Ero ibanisoro la so le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
11: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
16: Oke Ibadan lembo. Lori Splash.

0: gbogbo eré àjàpá àti kiri ó ń kọ wa ní nǹkan tá máa ṣe ni tá máa rà lọ́wọ́ àlọ́ tá máa kọrin láyé bọ́ ṣe kọ́ wa nípa ilẹ̀ wa gbogbo àṣà tó yẹ ká máa ṣe gbogbo wá rí pé tótó mà ni kì í máa ṣe pé eré nìkan làwọn òyìnbó gbogbo nǹkan tá gbogbo nǹkan tó òyìnbó tó wà lọ́kàn wa ibi tá ti kọ́ ni bàkà yóò tó wá jẹ́ nọ́ọ̀bù mi tó jẹ́ nọ́ọ̀bù mi tó lẹ̀ tó ka ìwé yẹn tó dùn pé kí ni bá fẹ́ wọ ẹ̀kọ́ wò la lè kọ́ nínú kí ni pé kí ni wọ́n á rí pé ìlú wa dẹ̀ ní gbogbo ìṣekúṣe àti nínú pọ̀ ńbẹ̀ pé kí ni tí ń jẹ́ táwa náà lo eré ìtàgé àti ìtàn sísọ àti gbogbo ẹ̀ ká fi bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn wa náà ọmọ bọ́jú máa yọ bẹ̀rù tí wá bẹ̀rẹ̀ sí kọ́ kínní so gbàdúrà dẹ̀ padà tó wà ní department faransé ṣùgbọ́n wọn wà wọn ń ṣe wọn jẹ
1: ṣùgbọ́n nígbà tó yá wọn wáyé òkè
0: ìkúkún lọ sí eré department wà fún eré ìtàgé wọn á yẹ fún iye àṣìbẹ̀ tí ó gbogbo ti bọ́ síbẹ̀ ni wọn á lo kínní torí ọ̀rọ̀ wa ṣùgbọ́n gbà yẹn tó mọ̀ pé àwọn sọ́jà dẹ̀ wọ́n le gan-an wà yẹn ó lè sọ síta ṣùgbọ́n tó wá rọra sọ bí ìtàn
1: sínú ìwé
0: wọn ni wọn ká máa wò pé kò lè yé wọn lọ́pẹ́ yìí tó bí tí tó ti á ń kọ gbogbo eré mi gbà yẹn.
1: Ẹ ṣeun gan ṣùgbọ́n mo láǹfààní láti ka díẹ̀ lára àwọn ìwé yín tí mi bá lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ ohun kan tí mo ṣàkíyèsí ni wípé tabáníkà mú àwọn tí wọ́n jẹ́ òǹkọ̀wé bíi tíyín tí wọ́n ti làmìlaka látòrí ọ̀jọ̀gbọ́n wọlé Sọ́yìnkà Chinua Achebe a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe máa ń kọ ìtàn nípa obìnrin kò kí ń gbé obìnrin lárugẹ ẹ jẹ́ ká wo bàbá wọlé Sọ́yìnkà nínú Death and the King's Horseman ikú olókùn ẹṣin a rí wípé ipò tí wọ́n fi obìnrin sí ipò bíi ọjà nìkan mo fẹ́ lè sọ pé bóyá ìwé wọn kan pàtó tán ti dìdí lo obìnrin gan nu ṣùgbọ́n àti ó yàtọ̀ a rí pé ó yàtọ̀ gédéńgbé ó dà ń gbẹ̀yìn nìkan lẹ̀ jẹ́ bíi àlílo obìnrin bíi ẹ má jẹ́ kí n lo wípé ohun èlò ẹlẹ́yà gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń pè pé ridicule kí ni báwo ni ti ń ṣe yàtọ̀ sí ti wọn.
0: Yorùbá ti ṣòro láti àwọn àtàkùn yóò máa dá yóò ti ṣòro láti máa kọ ni.
1: Bí ohun èlò ẹlẹ́yà.
0: Tó tọ́ ló sọ yẹn nítorí nǹkan tó pẹ̀lú àwọn nǹkan tí mo rí nínú àṣà wa nígbà tí àti ọ̀tọ́kọ wa àwọn ìwé táwa ká pẹ̀lú nǹkan tí mo rí pé àwọn obìnrin wọn promote wọn dáadáa wọn. Àfi tó bá jẹ́ òrìṣà nìkan lọ́jọ́ pé òrìṣà ṣùgbọ́n àwọn tó ń ṣe òrìṣà ń kọ́ àwọn tó ṣe ń wá wò ó pé mo dẹ̀ mọ àwọn obìnrin tí mo mọ̀ nílá wọn ò sì rí báyìí náà torí ìgbà míì tá a bá tẹ̀ fẹ́ jẹ́ àjà míì obìnrin kan ló máa ṣáájú tó bá tẹ wò ó nínú àwọn ọrọ aṣọ kùtì
1: madame tinubu
0: dọdẹ yọdẹ wá sí wá nígbà tí obìnrin yìí tẹ lé ju ọkùnrin lọgán
1: dáadáa
0: tó wá níwẹ tí wá nìyẹn ó pẹlú nǹkan tí mo fẹ correct mo fẹ tún ṣe pé nítorí àwọn obìnrin dẹ pọ ní kíláàsì wa kíláàsì tá a ń kọ wọ́n wá model wọ́n wá ẹ̀sán máa tó máa yẹn
1: tí wọ́n máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ ṣe
0: yes wọ́n inspire àwọn náà pé ní ṣùgbọ́n tó wá ká gbogbo ìwé yìí kò sí kankan náà
1: kò sí ìwúrí fún wọn
0: wá lókè ká tó gbogbo ẹ̀kọ́ wá wò ó gbẹ̀rún wá kọ múrò tó dùn
1: múrò tó dùn
0: ìyẹn ló wá ya ìbọ̀lẹ́ nù pé àwọn ṣe lè kọ orúkọ báyìí pé wọ́n rí mí
1: mo lè rí bẹ́ẹ̀ ni
0: mo rí mí ní gba ìrúlẹ̀ gbogbo tó tọ́ ni ṣùgbọ́n irú wa wò pé tó láyé ta wà yìí mọ́rẹ̀mí ta bá rí mọ́rẹ̀mí láyé ta wà yìí bá ló ṣe máa rí gan wá ronú àgbẹ́kọ̀yà yìí ilẹ̀ mọ́ ìtọ́ àwọn àgbẹ́kọ̀yà tó jẹ́ pé wọ́n ja nonsense pẹ̀lú ìjọba tó jẹ́ pé ṣùgbọ́n wá ká obìnrin gan ni àwọn ọlọ́pàá wá rán sí káàpù àwọn àgbẹ́kọ̀yà yìí
1: obìnrin náà tún lò
0: òyìnbó olóyìnbó ọlọ́pàá ọlọ́pàá kan ló lọ òun náà tó tan tàpá ọ̀gá àwọn àgbẹ́kọ̀yà obìnrin ló tàn wọ́n lọ́ fi mu mo máa ń wò pé ó máa ó jọ ìtàn mọ́ rẹ̀ yẹn náà ṣùgbọ́n nígbà tí wọ́n á ka gbogbo rìpọ́ọ̀tì nítorí nígbà tó yá wọ́n dá buhari lẹ̀ wọ́n dá bọ́ọ̀dì ẹ̀ ní ọ̀pẹ́ bọ́jọ́ fẹ́ ìbò
1: ẹ̀sán lé ìbò
0: ìbò ìbò ìbò àwọn gọ́ọ̀mẹ̀ntì alẹ́yìn gbogbo ẹ̀ wọ́n á dá bọ́ọ̀dì kan lẹ̀ pé kọ́ wádìí ọ̀rọ̀ àgbẹ́kọ̀yà yìí kí ló tẹ̀ ṣẹlẹ̀ gan-an báyìí torí ó lé gan ni àwọn àgbẹ̀ tó jẹ́ pé wọ́n á lè wọ́n kì í gbébọn kì ló kàn ṣùgbọ́n wọ́n á ja ìjà yẹn pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì so wọ́n á ka rìpọ́ọ̀tì tẹ́ bá ka rìpọ́ọ̀tì kò sí wọ́n máa gbú ìjọba ń bẹ̀ wò ìjọba ló dálẹ̀ fún rìpọ́ọ̀tì wọn sọ pé ẹ chich àwọn ẹlẹ́wọ̀n jẹ gan ni ẹlẹ́ àwọn torí àgbẹ̀ kìlọ̀ kan pẹ̀lú gan ó fẹ́ ta ọjà kó jẹ fún ṣùgbọ́n pàtẹ bá ti rẹ́jẹ́ jù adépọ̀n jẹ́ pé kò tẹ ẹ̀ ní onítọ̀mọ́ kó yá gbé wọn kòkó tó ń tà ń gbà yẹn táwọn olówó wọn dá bọ́ọ̀dì lẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

0: Tó fẹ́ lò bóyá fẹ́ fi ṣe eré orí ìtàgé ni yo se ko ba se nko gbugbu e leti salaye sibe bi orin mi o se lo bi o se dun gbo leti ati bebe lo se e se ni ebun orin kiko lati le na ni abi e ko tori o loju iwe yin ti o so re nbe
1: lati je bu ni no tori mi o ko se music in school ko mi ko ti mi mo ni pe tí o bá fẹ́ ṣeré káwọn èèyàn gbádùn ẹ̀ láti forin sí torí gbogbo àlọ́ wa rere orin láti wà bẹ́ẹ̀ orin yẹn ló máa ń mú àwọn èèyàn kan wá dùn má fẹ́ kọ́nú ẹ̀ wá ṣe yẹn ló máa ń jẹ́ káwọn èèyàn fẹ́ wá sí i so dídẹ̀ ṣe pé mo pé mo mọ̀ yẹn tẹ́lẹ̀ torí gbà tá a wà ní sukúù gbé ni àwọn eré tá a ṣe tá a wọn ní àwọn òyìnbó tá a wọn bá gbé kò sóò ní rẹ àwọn shakespeare ẹ banasho gbé ni kò sóò ní rẹ náà wọn kọ wọn bá sọ pé a fẹ́ máa kọ eré tiwa eré tí àwọn africans àwọn ìdájà àwọn èèyàn ibi tí wọn máa fẹ́ báwo pé orin pẹ̀lú tó ṣe pàtàkì tó wá lè forin sí àwọn èèyàn olómìnir ló tẹ̀lé wá gbọ́ èdè tẹ́ sọ lórí ẹwọ́n sọ pé orin ọ̀rọ̀ orin ó lágbára gan nínú eré ṣùgbọ́n mi ò mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orin kan so àwọn ọ̀rẹ́ mi pàtàkì lọ láwọn ni tójú yìí lánàá láti sọ ọdún mọ̀ọ́kùn òbí fún yá àájọ
0: ṣùgbọ́n ìlẹ́kọ̀ọ́ orin náà
1: akọ́kọ́ pẹ̀lú first verse sọ́nà á lọ wọ́ kẹ́ àṣà wà lọ jọ jókòó sílẹ̀ pẹ̀lú ìta àti ìyẹ̀wò bí àpá àwọn òbí àlà so àkọ́ àti àtọ́ wá ti ṣe ìgbà tá a ti jẹ́ ìṣòro tó máa jẹ́ wá lọ kọ́ di ọ̀dà bá sì ṣe é tó tàbí sí ni ṣùgbọ́n bá ṣe é ṣe nítorí
0: ìwé èdè yorùbá lè máa fi ń kọ àwọn orin náà sínú ìwé tó jẹ́dẹ̀ gẹ̀ẹ́sì
1: yorùbá náà ti kọ ní english aláìsí ibi tí kò rò pé ibi tí kí ni ẹ ti ta mọ́ mi lára yìí fíìmù náà wá bẹ̀rẹ̀ sí kọ orin because ìgbà tí tí ò bá ti ṣe aráàlú wàhálà dé mi.
0: Mo mọ̀ pé ọjọ́ ti ń lọ náà ṣùgbọ́n àwọn ìbéèrè mi wà tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ máa béèrè kó tó di pa mọ́ lọ ǹjẹ́ tẹ̀lé sọ fún wa kí ló bí ọ̀kìnba là ń kọ́ ìbẹ̀lẹ̀ ti gba orúkọ
1: láǹkọ́
0: ìbẹ̀lẹ̀ ti gba orúkọ
1: náà
0: ọ̀kìnba láǹkọ́ rédòré ogun gan
1: ìfọwọ́kọ̀ rí pé nígbà tí máa ń kọ play ìlú orí tàbí báyìí bá dé kọ poetry poems kìí ṣe kankan náà kìí ṣe the same person ẹ tó ń kọ poetry tó ń kọ poetry ewì ẹ tó ń kọ àròsọ àwọn ajé orúkọ mi ìgbàjẹ́ ṣe ni
0: ó ti yé mi bẹ́ẹ̀ ni ó ti yé mi dáadáa ẹ ṣeun gan bàbá wa ọ̀jọ̀gbọ́n babafẹ́mi adéyẹmí ọ̀ṣọ́fìsàn pé ẹ jẹ́ wa lórí ètò òkè ìbàdàn inú wa dùn gidi gan bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ẹ gbìyànjú inú wa dùn gidi gan ká tó lọ ìwé wo gan ni ìwé àkọ́kọ́ yín tẹ kọ́kọ́ kọ́
1: ọkọ ti fi ń dá ẹkọ mi tẹ lọtí mọ
0: ó sì pọ̀jù bí
1: bí mo kọ́ ọkọ mi jẹ́ mọ́ ibi déètì lọ́dún máa ń ṣẹlẹ̀ ní pé mi
0: tẹ̀ lọ́dún àkọ́rí ẹ̀ ni kí ni táìtì ẹ̀
1: No, I don't know what to do. Minted coins. Minted coins was the first part in 86,000.
0: Ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ fẹ́ràn láti máa gbọ́? Ríro ni wọlé fẹ́ràn láti máa gbọ́. Ẹ ṣeun gan. O lè má jẹ́ lórí ètò yìí, o lè jẹ́ lórí ètò mi, mẹ́ẹ̀kan ni wà. Ẹ ṣeun gan. Tọ́ ẹ̀yin aráalé, lórí ètò òkè Ìbàdàn lónìí, àlejò wa náà lè ti gbọ́ oríṣiríṣi nǹkan tó ní ṣe pẹ̀lú wọn láti ìlú Ìbàdàn títí dé iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò. Látara iṣẹ́ wọn láti rí wípé wọ́n ti fi tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe láwùjọ. Irú eléyìí sì làwọn máa ń fẹ́ lórí ètò òkè Ìbàdàn. Ó tún dijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè tátùrún dìjọ máa pàdé lórí ètò yìí. Temilade Aloko lórúkọ tètè ni. Ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ pẹ̀lú orin Haruna Ìṣọ̀lá ó dìgbà kan náà.
2: Òkè Ìbàdàn lẹ́gbọ́ lórí Splash 10.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgà ẹ̀dùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dá.

Adeyinka Mokiwa wípé a kò lè lálẹ́ ẹ̀tì ní. Ṣé dáadáa lábálẹ̀ o? A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Ṣé gbogbo ẹ̀ ń dùn? Ọlọ́run ọba mi òkè tó ní ọjọ́ òní. Kó dé gbogbo ìgbìyànjú gbogbo wa ládé. Àní sì rìn, àní sì ṣẹ̀gbé, àní bọ́nú pàkú tí ayé tọmọtọmọ. Ogún olóko kò dóko, ó lọlé kò délé, kò ní jẹ́ ìpín Elédùmarè. Kò ní jẹ́ ìpín ẹnikẹ́ni wa o. Ọlọ́run alágbára, ìbàrẹ̀ lálẹ́ tèní. Adéyinka mo tuntun dé sórí ìkànnì ètò yìí. Splash FM 105.5. Ta kalẹ̀ sí Fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ọlọ́run tó nípa àti agbára ìbàrẹ̀ ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni mímọ́ Australia pátá ayérayé bíi ìsàdé wa. Ìwọ ọlọ́pẹ́ àti yìnyín yẹ fún. Gbogbo ọlá gbogbo ògo wọ̀ lọ́dọ̀ rẹ Elédùmarè. Ìbálára ìbájèrò. Ìbọwọ́ràn gun àga. Ìbẹ̀yìn tẹ ẹni ayé tẹ ẹni lẹ̀. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà, ìbẹ́lẹ́sìn àbáláyé. Ìbọmọ kú ayé, ìbọmọ ọ̀rọ̀ lọ́jọ́, ìbọmọ ṣíṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀. Ìbáyín lálẹ́ ẹ̀tẹ̀ ní o. Ìbọ̀ ọ̀gá mi pàtàkì ọmọọba Kọ́ládé Àlàbí. Ọmọọba tó ní òde òṣogbo àyàkókò ọ̀nà kí Ajímọ̀ tábà oògùn. Kábíyèsí, ọba Adébáyọ̀ Àkàndé. Bàbá mi ẹ káalẹ́ o. Ẹ̀sìn ọba kò jẹ kó pẹ́. Kẹ́ ẹ dàgbà bí aráàárọ̀, ọjọ́ yín kọ́ dalẹ̀.

0: ló kọgí wa iléeṣẹ́ wa ní àyín àti olóòtú ètò pẹ̀lú DJ Tájọ à ń kàlẹ̀ ètò lálẹ́ tèní ni mò ń kiyín o Ọtúnba Isaac Adeyinka lorúkọ mi èmi gangan lọmọ mòro àtẹ̀tẹ̀ kan tá a bá ń tilé ìfẹ́ bọ̀. Tètè kan tá bá ń tilé ìfẹ́ bọ̀ ní kinyin lálẹ́ ẹ̀tì ní.
1: Àlù jìjì tí gbọ́dẹ̀ o, bàtọ̀ lọ ṣàtò jáde. Ayákélá ẹ̀mí
0: ènìyàn. Iléeṣẹ́ Splash FM rèé o. Pẹ̀lú Ọtúnba Isaac Adeyinka, ọmọ mòro àtètè kan tá bá ń tilé ìfẹ́ bọ̀. Ẹjẹ́ á mọ lọ́nù rírí ayé báyìí. Àárí ọjọ́ yẹn mú solúkan ọjọ́ ń lọ bí àná òun rí bí àwọn àtiwọ̀ ká sì gbìyànjú láti parí rẹ̀ lálẹ́ tèní. Fóònù ni mo rí gan-an ẹ̀lẹ́ṣáo ẹnìkan ló fún mi ní nọ́mbà yìí láti ilẹ̀ Ìbàdàn mo ní bẹ́ẹ̀ ni o. Orúkọ yín ti jẹ́ mo ní àwọn ọ̀ṣọ́kọ mi fún yín ni wọ́n sọ pé Adeyinka mo ní bẹ́ẹ̀ ni sà. Adeyinka mo ní bẹ́ẹ̀ ni sà mo ní ọ̀rọ̀ kan làwọn fẹ́ fi tó mi létí àwọn dẹ̀ fẹ́ wò ó báwọn ṣe fẹ́ rìn ọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ ẹ̀ tó fún ní nọ́mbà mi ó ní ẹ jẹ́ olùgbọ́n ṣàtẹ̀gùn lórí rédíò kan nìbàdàn mo ní bẹ́ẹ̀ ni ó ní wọ́n dẹ̀ ṣàlàyé pé àwọn bàbá àwọn mọ̀mọ́ wọ́n máa ń gbọ́ ètò yín ṣùgbọ́n bó lẹ ṣe lè bá mi ṣètò yìí lónìí kí n sì gbèsè yẹn lénìí náà ó ní ọjọ́ gbogbo ni program wà ṣùgbọ́n ìgbà tẹ́mi ń ṣètò ọjọ́ Wednesday àtọjọ́ Saturday ni mo máa ń ṣètò bó la ti ṣe. ọjọ́ Thursday dẹ̀ ni wọ́n bá mi sọ̀rọ̀ mọ̀lọ́dà náà lágbára lọ́wọ́ ọlọ́run a fi ṣe ìrírí ayé lọ́jọ́ Saturday táwọn ọmọ Nàìjíríà ó sì gbọ́ tí wọ́n ó sì dá sí i. Arákùnrin yìí Àbújá ló wà o. Ìlú Àbújá ló wà. Ó sì jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ní apá ibìkan nílẹ̀ Yorùbá tó sì ṣàlàyé ọ̀rọ̀ fún mi wípé òun fẹ́yàwó òun ti fẹ́yàwó ṣùgbọ́n òun ò tí ì bímọ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ òun náà ni mo fẹ́ náà tẹ́gùn yìí tí mo fẹ́ kí gbogbo wa pátápátá kájọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́. Òun jẹ́ ọmọkùnrin kan òun kò ṣe ìranù rí.
1: Ènìyàn ṣọ̀wọ́ o.
0: Òun ò ṣe ìranù rí.
1: Ẹ̀dá léwu o.
0: Òun fẹ́ lè sọ pé obìnrin tí òun kọ̀ kọ́ síláṣọwò láyé òun lọmọbìnrin tó òun fẹ́ yìí. Ọmọbìnrin tó òun kọ́kọ́ síláṣọwò lọmọbìnrin tó òun kọ́kọ́ fẹ́ yìí tó òun fẹ́ yìí. Ìkánbẹ tó jẹ́ pé àwọn jọ ṣe bí ìgbà pé àwọn fẹ́ ṣeré ṣùgbọ́n àwọn ò ṣe ń gbà náà àwọn ò ṣe pé táwọn wà ní òpépé táwọn máa ń ṣeré kìnìkan ìgbà ẹ̀ lòún sì wà ní skul pé ṣùgbọ́n ọmọbìnrin yẹn gan ló fẹ́ fọ́ọ̀zù ohun ọ̀kan tí ẹ̀ ṣe ní gbogbo ìgbà yẹn. Kóun tó fẹ́ èyí tó ń fẹ́ yìí. Àwọn pàdé ara wọn àwọn sì ríra wọn àwọn sì fẹ́ràn ara wọn. Òun fẹ́ràn rẹ̀ dénúdénú. Òun náà sì fẹ́ràn tọkàntọkàn. Ìfẹ́ tí ń bẹ láàrin àwọn méjèèjì ìfẹ́ tó lágbára tó sì le ni ìfẹ́ tó lágbára tó le ni lo wa laarin awon mejeji sagba wi pe ka won fera won nibe ni awon ti mojo ta won si dosu bo la won ti se ugbo inawo pata to e ko won se gege bi okunrin lo n se o na si fowo kon toro feran gan o feran gan awo nlo won gbale won gba gbogbo e won tun le se won 17 won gbogbo nto e kan se patapata na se o ku bi ose kan ti won segbe yawo lo lo keru yawo lo ko wa si ile tuntun ti won sese gba ti won jo n gbe be ko to di pe onikaluku lo si aye e ile baba re ile iya mi ile kini kan lẹyìn ìgbà yẹn wọn ṣègbéyàwó ayé gbọ ọrun sì mọ ayé gbọ ọrun mọ wọn parí ìgbéyàwó tán wọn kó sínú ilé làbújá wọn dẹ ń gbé ìgbé ayé tọkọ àtìyàwó. Adéyinka ẹ̀mí ọ̀lọ́ polówó ọjà báyìí tí bá ti tẹ̀ka polówó ọjà dé láwà gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ á parí ẹ̀ lálẹ́ ti ní ẹ fọkànbalẹ̀ á parí ẹ̀ lálẹ́ tèmi ẹ lẹ́mbẹ̀ẹ́ngo ẹ kú ìkàlẹ̀ ètò.
2: lópò ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

Ada yang kaya kabuk pada. Wọ́n ti ṣègbéyàwó, ayé ti gbọ́ ọ̀run ti mọ̀. Wọ́n ti délé, àwọn èèyàn ti ń kí wọn, inú wọn ti ń dùn. Ilẹ̀kùn tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọkọ̀ ń sí géètì yẹn. Bẹ́ẹ̀ ni ń wọlé ni ń jáde. Ìyàwó náà ó ń so oúnjẹ tó fẹ́ràn, ó ń se oúnjẹ tó ọkọ fẹ́ràn, ó ń ṣe fún un. Wọ́n ti fẹ́ràn ara wọn dénúdénú, wọ́n ti fẹ́ràn ara wọn dọ́kàndọ́kàn. Ṣùgbọ́n kinní kan bẹ nínú ètò ìgbéyàwó. Kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan o, ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà, ìyàwó tó ọba fẹ́ tí ọba tí bímọ ayọ̀ ò tí ì sínú ìgbéyàwó òun. Ǹjọ́ tẹ́ ẹ bá bímọ, àwọn èèyàn ní ẹ kú oríire o, ẹ kú àjàyé o. Ẹ kú oríire, ẹ kú àjàyé. Wọ́n sì máa ń sọnù. Ọdún kìíní kọjá, ìyàwó ò lóyún kò sì bímọ. Ọdún kejì kọjá, ìyàwó ò lóyún kò sì bímọ. Ọdún kẹta kọjá, ìyàwó ò lóyún kò bímọ. Àwọn apẹnu pé já lọ sọ́spítù, bóyá nkankan ń ṣe ọ́ lágọ̀ọ́ ara. Wọ́n lọ sọ́spítù, ìyàwó lọ ṣàyẹ̀wò. Gbogbo resort ti mú wálé gbogbo ẹ̀ ló pé pérépéré. Wọ́n ní kò sí nkankan tó ṣe ìyàwó, kò sí nkankan tó ṣe. Ọkọ wa lọ bá dókítà kan lọ sọ́spítù kan pé ìwọ ọ̀rẹ́ mi nkankan òun náà fẹ́ ṣe àyẹ̀wò. Òun fẹ́ ṣe àyẹ̀wò dáadáa kó òun lè mọ̀ bóyá òun pé àbọ̀ òun ò pé, torí pé gbogbo nǹkan tí ìyàwó òun ti tọ́ lọ ṣe ní hospital, wọ́n ló pe pérépéré, ó pe dáadáa.

0: ṣayé jẹ́jẹ́ o.
1: Ilé ayé tó tó ẹrù bá ní.
0: Ayé ń bẹ èèyàn wà.
1: Kò má ṣe gbé wá.
0: Ọ̀nà sọ́dọ̀ dókítà, dókítà yẹ àtọ̀ rẹ̀ wò ó ní ẹ̀fọ́nìkẹ́ kan pé kó lọ sí ibẹ̀ bóyá kó release kó release sínú ike kékèké kan funfun pẹlẹbẹ báyìí. Wọ́n ní kó padà wá. Lẹ́yìn ìgbà yẹn.
1: Ènìyàn ṣàwọ̀
0: ó padà lọ.
1: Ilé ayé tó tó ẹrù.
0: Wọ́n fun ní resort ẹ̀.
1: Ayé lọ́kọ̀ kò má ṣe gbé wá lọ.
0: Wọ́n ní ó kù díẹ̀ káàtó.
1: Lóríṣiríṣi.
0: Ó kù díẹ̀ káàtó. Wípé àtọ̀ yìí kò lè dọ́mọ.
1: Jórí o.
0: Wípé kò lè dọ́mọ rárá.
1: Ẹlẹ́dà ni yé.
0: Wípé ó sàn jù.
1: Bàbáde, bàbá sọ mí o.
0: Ṣùgbọ́n lábẹ́ àkóso bó bá ti wò kó rí tó ká fi sọ́wọ́ Ọlọ́run ọba mi òkè. Owó Ọlọ́run ọba mi ó ṣe é. Kó sì mọ gbàdúrà. Ṣùgbọ́n táwọn bá ní káwọn tọwọ́ bọ ilé yìí.
1: Lóríṣiríṣi ni rírí ayé.
0: Àwọn ò tí ì rí wípé kinní yìí ó lè dọmọ. Ó lọ sí hospital míì. Ó tún lọ ṣàyẹ̀wò míì. Àyẹ̀wò tó tún lọ ṣe ń bẹ̀. Ìyẹn tó ń na lówó díẹ̀. Ìyẹn náà na lówó. Nígbà débẹ̀ wọ́n ṣe àyẹ̀wò, wọ́n ní kó padà wá. Àwọn òyìnbó nákàtí ẹ̀ ní hospital náà, àwọn òyìnbó náà ni wọ́n ṣe wá, wọ́n ṣẹyìn, wọ́n ṣe kókó bàbá sàsùn. Wọ́n gbé lọ sí apá ibìkan bóyá táwọn bá lo oògùn báyìí fún tàbí kankan báyìí. Gbogbo ẹ̀ náà pàbó ló padà já sí. Wọ́n ṣàlàyé fún un. Òyìnbó sì tẹ̀dá òun wípé kó gbọ́ òun. Níyìn tó kù yìí bóyá kó lọ adopt ọmọ tàbí kó ṣe wá tàbí kó ṣẹ̀yìn. Nǹkan tí àwọn lè advise ẹ̀ nù kó lọ adopt ọmọ òun àtìyàwó ẹ̀ kán rò ó dáadáa bí wọ́n bá ti ṣe bí wọ́n bá ṣe gbégbà pé táwọn lè ṣàlàyé fún un.

0: ẹ mọ jẹ n tan yin n to ṣalaye fun ọna pe bayibayi iyẹn ni wa n ro lọkan pe ha bóòlù n ti fẹ sọrọ yìí o bóòlù n ti fẹ sọrọ yìí o ọrọ yìí ni n rò lọwọ. Niyàwó ẹ pé pé congratulations o ọkọ mi congratulations o ta ti ń wá láti ẹjọ́ yìí ọlọ́run bámọ̀ ti ṣe ọlọ́run ọba mi ti ṣèyanu ọkọ ń ronú ọsípítù tó lọ lọ́wọ́ tí wọ́n sọ fún un pé àtọ̀ rẹ̀ ò lè dọmọ rárá rárá rárá. Ìyàwó náà pé pé congratulations o oyún ti dé. Adéyinka ọ̀rọ̀ wa gbẹnu tán oyún dé òun sì lọ hospital kíní wọn ní àtọ̀ òun ò lè dọmọ òun lọ sọ hospital kejì wọn látọ̀ ò lè dọmọ.
1: Àwọn ẹ̀dá nílé ayé.
0: Níbo ni ìyàwó òun ti róyún.
1: Ẹyin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Ó ní ìyàwó òun kì í sùn tí nǹkan bá dún lẹ́gbẹ̀ẹ́ báyìí kí á yọ tají ni òun á wò ó ń jọ kan wípé ìyàwó òun ṣèṣe kó ti ń yàlè tàbí nǹkan kan míì ti ń ṣẹlẹ̀.
1: Ẹyin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Òun wá ra oògùn oorun òun fi sínú tíì fún un.
1: Ìtò ń lọ ṣàǹkan. Ẹyin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Ìyàwó òun sì gbá ó sì mú ó wá sùn fanfan tó ń fi chẹ́ẹ̀kì fóònù ẹ̀.
1: Ó dàbí ẹni tó ń lọ ṣáájú. Ẹyin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́.
0: Àṣé dókítà táwọn ń lọ rí lọ́sípítù dókítà tí ń tọ́jú rẹ̀ lọ́sípítù.
1: Ẹni tó ń lọ
0: ṣáájú. Ó mọ òun ní nọ́mbà dókítà yẹn lọ́wọ́.
1: Ẹ máa rí.
0: Òun wá chẹ́ẹ̀kì pé dọ̀kìrì
1: ẹni tó ń lọ ṣáájú
0: kí ní bá ìyàwó òun sọ.

0: gbogbo ìwà tóbìnrin lè wù láyé. Ẹ mọ̀ gentil lọ́bẹ̀rẹ̀. Wọ́n wá ń check conversations òun àti doctor.
1: Ayé lọ́jà o.
0: Èyí tẹ́ ẹ ṣe ní Jòní. Mi ì gbádùn rẹ̀ dáadáa. Èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe tá a ṣe ní kinní ẹ̀ ni mo enjoy. Bẹ́ẹ̀ni ń kà á lọ. Tí mo fi ṣe léyìí gan ni wípé àwọn èèyàn ń bi mí léèrè pé ṣé mi ò lóyún ni, ṣé mi ò ṣe kinní kan, ṣé mi ò ṣe wá ni, ṣé mi ò ṣẹyin ni. Mi ì dẹ̀ mọ́ tó ṣe bọ̀bọ́ yìí ṣẹpẹ́ ti sọ fún mi pé kinní kan tó yẹ kí n gbà fún yín nìyẹn. Bóyá oyún á dé, bóyá oyún ò sì ní dé. Tó bá dé odí náà nìyẹn. Ẹyin pé ni mo wá fẹ́ ṣe sí kí mo fẹ́ ṣe kinní kan tó òun àti doctor jọ ń sọ. Ọkọ ìyàwó kàákàá. Débi tí ó ti sọ fún doctor pé òun ti lóyún.
1: Ohun tó wù mí bàbá.
0: Doctor ní.
1: Má fi fún mi.
0: Tó fẹ́ náà ni mo ṣe fún ọ̀hún. Tó fẹ́ ni mo ṣe fún yín. Má ṣàjẹ́ kọkọ rẹ mọ̀ pé nǹkan bí kankan ti kankan wá ohun ò lè fẹ́yàwó, ohun ò sì lọ́mọ o. Òun ti níyàwó tóun. Òun sì ti bímọ tóun. Ọkọ rẹ ò gbọ́dọ̀ mọ̀, kò gbọ́dọ̀ dẹjọ́ o.
1: Gbé mi lékè ìṣòro àwọn ọ̀tá ayé.
0: Ọkọ ka gbogbo ẹ̀ tán pátápátá. Ó fi hàn wípé doctor tí àwọn ọlọmọ bá lọ hospital òun ló lóyún tó wà nínú.
1: Ayẹ́lẹ́ ènìyàn lọ sá òkun nílé ayé.
0: Ibi tá à ń lọ rèé gbogbo ẹ̀yin èèyàn. Bó o ní ó ṣe rìn ín? Ìgbéyàwó ọdún mẹ́ta àti àbọ̀. Òun rèé. Atọ́ rẹ̀ ò dọ́mọ̀. Òun sì ti mọ̀. Ìyàwó ò tí ì mọ̀. Rárárárá. Ìyàwó tún wá sọ pé òun lóyún. Tóun tún wá lọ check conversation àti doctor. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin bàbá, kí ni kò ṣe o? Hello? Àlàáfíà ni dádì sà. Bàbá mi Ògún Wálé Abel láti Fìdítì. Ok sà, oòrùn rè sà. Àmì.
2: Now, kí ló dé tí ọ̀gbẹ́ni yẹn ń ṣe báyìí? Ó yẹ kó ṣe ló kú òru mi.
0: Ń
2: bọ̀ mọ̀ wípé ò lè ṣe. Kí ló dé tó ń wádìí? Ó ti gbọ́mọ wá fún ọ gbàmọ́ra, má jẹ́ kó mọ kó mọ̀. Torí tó bá mọ̀, wọ́n ti sọ fún ọ pé ò lè ṣe. So, ìgbà ni wípé kó gba oyún yẹn, kó sì gbẹ́jẹ̀ kíyàwó ọmọ àṣírí yẹn. Ewu tó tún wá wà ńbẹ̀ ni pé ó lè dọjọ́ iwájú kí dókítà wá kílíìmù ọmọ. Ewu tí ó wà ńbẹ̀ ni, àmọ́ ń gbà dókítà ti sọ wípé òun ò ní ìdí ọmọ. Bẹ́ẹ̀ tí ó lè dọjọ́ iwájú kókò ní ìdí ọmọ. Torí pé tó bá di pọ́mọ yẹn ṣe dáadáa tàbí ṣe dáadáa tàbí káwọn tọ́ta tàbí ó rí ìrìn kan wọ́n lò ní nǹkan kan ta. Ewu tó tún wà ńbẹ̀ nìyẹn. Àmọ́ tí ó bá jẹ́ wípé ó safe, mo gba ọmọ yẹn nímọ̀ràn pé kó gbà bẹ́ẹ̀. So kó máa bá láyìn lọ, kó sì má jẹ́ kí ìyàwó ọmọ.
0: Okay.
2: That is my own little contribution.
0: Okay. Ẹ ṣe o.
2: Ẹ máa rí sọ.
0: Àmì sá o. Ní tí a bá sọ lálẹ́ ẹ̀tẹ̀ ní gbogbo ẹ̀ náà ni ó wà ní kinní ọtí tọkọ ìyàwó tí ó sì gbọ́.
1: Ó lè sọ bí àjò ṣe máa rí.
0: Hello.
3: Ẹ̀kárẹ́ ọ̀rọ̀ mi láti orílẹ̀ òwò.
0: Ẹ̀ka lẹ́ sà.
3: Ẹ̀ka tààrọ̀.
0: Yẹ sà.
3: Ṣé ẹ rí ọ̀rọ̀ ohun?
0: Bẹ́ẹ̀ni sà.
3: Ó léwu. ṣe irú àwọn ọmọ tó bá ti rí báyìí ìjàmbá ní dálẹ̀ lọ́jọ́ iwájú ẹ rí i pé ìbànújẹ́ ti wà lọ́dọ̀ ọkùnrin báyìí kò sí wọ́n bá bí ọmọ òun tó bá gbà pọ̀ mọ́ òun ni inú rẹ̀ ò ní dùn pẹ̀lú ẹ̀ tó bá wá dọjọ́ iwájú tí wọ́n bá ní kí dókítà wá ọmọ ẹ̀ lọ tí wọ́n mọ̀ gbọ́mọ rẹ̀ kí ni kí ti òjì jẹ́ bẹ́tà kọ́ wọn àgbàlagbà kò sí tójú òrírí pípàmù ṣe sàn àwọn ọlọ́gbọ́n bá ṣe tí ó rọ ọmọdé tí ó sì ṣe déédéé ọmọ lè mọ́ pọ̀ ó lè mọ́ ju bí méjì sí mẹ́ta lọ àmọ́ yóò rí tiẹ̀ bí wọ́n ní èmi kékeré
0: ló ti àwọ̀ gbẹ̀gì
3: lójú bá pò ń bẹ́ẹ̀ ọkàn ò ní pò ń bẹ́ẹ̀ ṣé bọ́ bá rí dókítà sínú rẹ̀ ó sì dùn pẹ̀lú ẹ̀ ṣá ẹjẹ́ àrò àárín ìbànújẹ́ ayérayé ló gbé sọ́dọ̀ òun
0: bóun ni kò bá ti ṣe bóun ni wọn ti ṣe ìyàwó báyìí.
3: Ṣé tó fẹ́ ṣe ni pé kó má ti sọ ọ̀gán fọkùnrin ẹ̀ fún ìyàwó rẹ̀ ó fi rìnrìn àjò ṣé bí ọmọ yóò bá ní.
0: Bẹ́ẹ̀ni.
3: Ó lóun sún mọ́ àgbàlagbà bí ìrìnàjò ọba ṣe rí ẹ rí i pé dókítà ọlọ́ọ̀bá nìkan lọ́ba tọ́gbọ́n dókítà kan ń tíráyì ni ọ̀dà kí dókítà tó délé ẹ sáà bàbá wa wọn ẹ ṣe ni. Wọ́n gún ṣé kí ni tiẹ̀ ká kọ́kọ́ nà ó. Bó ṣe wà ní ìfi inú rẹ̀ ò lè dun ẹ mẹ́jà tanra wa jẹ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe bó bá ti rán ọmọ inú ọmọ bàjẹ́ ni kó sì wà ní tra títí tọ́lọ́ òbí àti kọ́ mọ́tì sọ ọ̀gá fún ìyàwó rẹ̀ kó sì gbé mọ́ra náà tí ó fi rọ́nà àbáyọ bí àárín ẹ ṣe rí nìyẹn.
0: Ẹ ṣe dúpẹ́ o. Hello. Kábíyèsí olúwa mi o. Àmì àṣẹ o. Àmì o.
4: Ẹ̀ka
0: ẹ̀lẹ́ máa o.
4: Ẹ kú ètò sá.
0: Ètò rẹ o.
4: Ọlọ́yún níjọba.
0: Àmì àṣẹ o.
4: Ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó gba sùúrù gan-an? Ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ yóò bọ̀ sí gbangba tó bá yá. Àwọn bàbá ọlọ́pọlọ wọn ti sọ̀rọ̀. Ṣé ẹ rí ọkùnrin yẹn kọ́ra fi sùúrù ṣe? Òun ti mọ̀ nínú ọkàn ara ẹ̀ wípé

0: ọmọ bàyàwó rẹ̀ já o ẹ mọ ẹgbẹ́ tó pọ̀ mrs moshood látàmúlòkọ ẹ kú ètò.
1: Ẹ ṣe tó ní ma. Ẹ̀lọ́ ma.
2: Ẹ
1: ká alẹ́ ma.
2: Ẹ kú àlọ́bọ̀
1: o. Àlọ́bọ̀ rẹ o.
2: Àyò ìyàwó ni látọ̀yọ́.
1: Kábíyèsí ẹ káàbọ̀ mọ́ mi mi o.
2: Ṣé rí ọkùnrin o?
1: Bẹ́ẹ̀ ni ma.
2: O lọ dá wàhálà yìí. Nígbà tó gan ti mọ̀ pé òun ò lè ṣe, ó yẹ kó kú kó ti fẹ̀ kan kó ti jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ. Bí wọ́n adopt ọmọ ni o, bí wọ́n bá lọ ra ẹ́ẹ̀gì ni o, ṣé máa sanwó jọ rìnrìn àjò yẹn ni.
1: Bẹ́ẹ̀ni njẹ́ ọ̀sẹ̀ tó ní tó òun ṣe tán ni ìyàwó pé òun ti lóyún. Ok.
2: Sọ ti yẹ yín gbà tó yẹ bó ń mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Ó nu kò tí ì mọ̀ òun náà ò mọ̀ òun kàn lọ ṣe ọ lọ ṣe lọ́sípítù ni nígbà lọ ṣe lọ́sípítù kìíní tán níbi kò lè bí mọ.
2: Síbẹ̀síbẹ̀ náà gan
1: gbogbo
2: àwọn tí wọ́n bá ń bẹ nípò ooru rẹ̀ lálẹ́ yìí ọlọ́run ó ṣìdú àánú wọn tí wọ́n fi kẹ́kọ̀ọ́ tí wọ́n ti kàn yẹn mi wà láìrọmọ bí bá ti ń bẹ nínú ilé kò yẹ kí ká máa fojú wò kóbìnrin nìkan nìkan wà láre tó bá yẹ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ni sẹ́mọ̀ tó wọ́n ti detect wọn ti sọ fún wọn wọ́n dẹ̀ ti advice wọn bóyá wọ́n adopt ọmọ ni o bí wọ́n ra ẹ̀gì ni o bí wọ́n rìnrìn àjò kan ni o ṣé ti gẹ́tì tí mò ń sọ wọn àbájọ rìnrìn àjò yín ni tí ìyàwó ìbá sì lóyún ṣé ti understand tí mò ń sọ.
1: Bẹ́ẹ̀ni.
2: Tọwọ́ nítorí bó ti dá ìyàwó nìkan dá tẹ́lẹ̀ kó tó mọ̀ bí tí sátani gbà wọlé nù ṣùgbọ́n ní ìsẹ̀ bó ti wá rí náà wàhálà tí tí ń tò gbé ni o tọ́ bá sùn yọ padà dá wàhálà alẹ́ o sọ ti yẹ
1: yìí
2: tọ́ bá rán yọ tají o gbogbo irú gẹ̀mí ni wọ́n ṣàlùmọ̀kọ́rọ́ yí ọmọ nǹkan kan bí bóbìnrin yẹn ṣe rìnrìn àjò yìí àṣírí irú rẹ̀ kì í bò ó lóòótọ́ dókítà sọ pé òun sì níyàwó tó òun sì ti bímọ ṣùgbọ́n tó bá dijọ́ iwájú tí wọ́n bá ní kọ́ lọ gbé ẹrù rẹ̀ ti ń bẹ níta kí ló fẹ́ ṣe sí torọ́ ni larí kò sẹ́ni tó mọ̀lá ṣe ti understand yẹn
1: sí
2: ṣùgbọ́n kó pamọ́ra ná kó tètè wà kúrin ẹsẹ̀ rẹ̀ ọlọ́mọba sàánú fún tó bá rí yanjú tó bá sì ti mọ̀ pé ọkàn òun ò lè kó láti máa bá obìnrin yẹn gbé torí a máa lé lẹ́rìn lára ẹ̀yìn ọkùnrin kẹ́ ẹ mọ̀ pé nìkan tó ti mú ìyàwó yẹn mọ́lẹ̀ tó bá ti mọ̀ pé kọ̀bá ní wọ̀ bẹ́ẹ̀ kó tètè já ṣèlérí ó tún kí ìyàwó wọn máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó rìnrìn àjò ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ṣàánú yóò lọ́ máa tiẹ̀ láyé bó ti jẹ́ nu tó bá ti mọ̀ pé òun ọ̀bá nílé stomach ẹ̀ nígbà tí ọlọ́run yẹn má dà ló yá ọ̀hán ìyàwó lórí o.
1: Okay, ma. Mo bọ̀ fún
2: ẹ sàn.
1: Mo ti understand.
2: Lórí pamọ́ kékeré àti kíkọ́ pamọ́ra olú lè mọ̀ bóyá òun lè pamọ́ra bóyá òun lè pamọ́ra. Because gbogbo àṣírí yẹn ti tú sí lọ́wọ́ ní ìsẹ̀ pé dókítà ló lọ́mọ. Ṣé ti understand? Tọ́ bá ti wá mọ̀ pé òun ọ̀bá ní lè stomach ẹ̀ tọ́lọ̀ ń wò fi ṣàánú fún. Sọ ti yé
1: yín
2: kó tètè mọ bí ọba bí a sì rí ọba tú kíyàwó ọmọ bá tiẹ̀ lọ ó rìnrìn àjò ẹsẹ̀ rẹ̀ kọ́ lọ́wọ́ ṣàánú fún.
1: Ok ma. Ṣé ma n bọ̀ ẹ jẹ́ polówó ọjà náà ṣe.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Láago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀.
6: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
7: Gbàgbé ìrùn ẹ.
8: Gbàgbé ìrùn ẹ.
9: Kí ló dókun mú ni gbádùn mú ni ìgbẹ́ ni tèmi.
6: Gbẹ̀ngà Adébóyè jẹ́ ń gbé
7: tí èlé ti padà dé látọ̀run a jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀ gbàgbé ìrònú ẹ pẹ̀lú ọlá olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
8: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé èmi náà rèé o ọlá olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ jẹ̀ǹgbẹ̀ tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
7: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó du àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
9: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
7: Láolú gbẹ̀mí débẹ̀.
10: Oya ẹyin ọmọ lọwọ ijan o tun ti zẹ fo su marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si ka se lera lera lo ni back to back abẹrẹ latori new year cashport lo sori valentine cashport easter cashport nko awọn eyan tun gbẹnu si yen lo ni gboro aye wakaze cashport yen gan lo fa fa ka ma wa ti so nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹmẹ nko e ka se ẹlẹrin ju anu ti a ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ẹgbẹ́
11: ni kí dàgbà ṣe ọ́.
10: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti cashier, ọmọ mo ti cashier.

ibi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rán dúráyà ń pè sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú adéròǹk

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Flash FM 105.5.

0: Hello, Daddy. Hello. Hey, Aba mi adibo wale. Mo lo ke mo ti gbe ni e ma binu o. Okay. Hello.
1: Hello, sir.
0: E kale, sir. O.
1: E kale, o.
0: Oh, a fu iseju mo fun yin o.
1: E ma binu,
0: e kale, sir.
1: Oruko mi ni Akani Emmanuel Oluwasegun.
0: Yes, sir.
1: Daru. Seri, to ba ni egbo kan ni ba mi o. It's better. Mama mi adebo mama mi ayawo won ti soro gidi won ti so kini ko lo adopt your man pe tori to ba je pe to ni anga ni o le be omuni e lo san o to ma le awon ni ile to si ntoro o ma le
0: be ti dagba
1: ko ma je pe nti o pada pa niyan kini so gba mi adebo wa like kale sa
0: e so yo e se hello daddy mi
2: hello adeyinka
0: e kale sa
2: ko be awon eyan ti soro to da sugbon temi ri nbe ni pe àṣírí tó rí yẹn
0: bẹẹni
2: kó kọkọ transfer sórí fóònù tara ẹ
0: ó ti transfer sórí fóònù rẹ bẹẹni ó transfer sórí fóònù
2: rẹ
0: bẹẹni
2: kó tó gbé ìgbésẹ kankan tó bá ti ṣe bẹẹ yẹn kó tó wá gbé ìgbésẹ rẹ tí ń tójú ń bẹ ni pé a tó bá wá sísàlẹ̀ ń bí wọn á rí àwọn bàbá wa mọnimọni bàbá wa mọnìyàn mọnìyàn wọn á bá ṣe àtọ ẹ wọn á ṣe iṣẹ ẹ fún tátọ ẹ á dẹ bí sájọ ọmọ ló wá dé bá mọ̀ pé onífẹ̀ẹ́ ìyàwó òun ó lè má le o ṣùgbọ́n obìnrin tó ṣe bẹ́ẹ̀ yẹn obìnrin tó ṣe bẹ́ẹ̀ yẹn alágbèrè ni ṣé mọ̀ pé ọkọ ò mọ̀ pé nǹkan kan ń ṣe òun
0: bẹ́ẹ̀ ni
2: ó túmọ̀ sí pé òun gan ti mọ̀ pé bóyá àtọ ọkọ òun ò ṣe dáadáa nígbà tí gbogbo nǹkan ara ìyàwó òun ti pé tí dókítà dẹ̀ wá tó sí ẹ̀ tó wá gbà ó yẹ kó délé kó lè sọ fọkọ ẹ̀ tí ì bá ṣe alágbèrè tẹ́lẹ̀ kó sọ fọkọ ẹ̀ pé àwa o gbogbo nǹkan tó pé yìí o dókítà sọ pé kẹ lọ ti ṣe test ara yín o ó yẹ kó lè bọkọ ẹ sọrọ o kò bọkọ sọrọ ọkọ wà fúnra ẹ ronú ó lọ ṣe test yẹn ó wá rí pé òun kù síbì kan ìjọ yìí gbà yẹn gan-an nìyàwó wá pé pé òun ti lóyún
0: bẹẹ
2: ló ti lóyún oyún ọmọ àlè ni náà ọgbẹ ọkàn dẹ ní fọkùnrin yẹn kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe pé kó gbà á kó tọjú ara ẹ kó fẹ lòmíín ni kò yà kó pé ìwé ọba pínjàrí kan pínjàrí ni o torí ọgbẹ ọkàn ló máa jẹ fọkùnrin yẹn conversation yẹn ló máa fi báàkì ara ẹ ọpù tó bá ti tètè kọkọ download ẹ sọdọ ẹ
0: kó transfer ẹ sórí fóònù rẹ
2: ajẹrí fún
0: tó
2: ọrọ mi ò fi bẹẹ yẹn
0: adúpẹ o ẹ ṣe o ẹyin èèyàn níbo yìí láǹfàdàgbà èrò tó yúrọ sí lálẹ tì ní. bàbá mi ìṣẹ́jú kan ẹ ká lẹ́mọ̀ ìṣẹ́jú kan ẹ̀sùn à.
3: àdílé kogó la dúró láti sápá.
0: ok jọmẹta ló.
3: ṣé ẹ ní ojú sọ ìfẹ́ ló ṣeré dúró.
0: ok
3: ṣé ẹ tọ ọkùnrin kọ́ bọ́ síta kó tọ́jú ara.
0: kó tọ́jú tó bọ́ lọ́sọ̀ọ̀sọ̀ ok. Adeyinka emi nlọ lẹnu o fẹyìntẹ ní glaucoma tójú ń dùn yín èyí tójú yín ń ṣomi tójú yín ń wa mi ojú yín ń ṣepin cataract ni tàbí glaucoma ojú yanyín ẹ má jẹ́ àwòrán ẹja fi sùúrù ṣe ẹja sì tètè wádìí ẹ ká tètè ṣe bó ṣe rí nu o ẹ pè mí sórí nọmbà mi ọkùnrin tí ò lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ ẹ pè mí sórí 08064474794 ni nọmba tèmi ojú òní reléde wa o lágbára lọ́wọ́ ọlọ́run láṣẹ elédùmarè ọjọ́ mẹ́jọ òní látún pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọ̀dà àárọ̀ sà ọ̀dà àárọ̀ mà ó dàrọ ẹ̀yìn ọ̀rẹ́.

0: gbogbo eyan omo Olorun Olorun wa gbe oga o to wipe wola lati leyin wa oba to ju oba lo ipa ninu ipa ati ase ninu ase kiki mole kiki ogo ogo ni fun o Jesu mummy edide daddy edide nle se leke hallelujah nla meje oro angeli na mo si mu ko si nta ase ti e leyin ti e mu nkan to da jade afawon ti oba tele hallelujah meje mo to ni eke yi awon ti an fe ki olohun se weekend fun won and on ti si nbembe to mo so na ni pe baba se weekend fun mi angeli re ko gbe mi jade loni angeli re ko wa se weekend fun mi eyin te ba gbagbo where are you gbogbo eyin omo olohun edide hallelujah meje ogo mefa lase gbogbo oje 13 gbogbo eyin te fe ki won bo du to ni gba ki won bo du riayo e somebody stand up and shout say hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa ogo ogo ogo ogo ogo ogo fun messiah anaminu amena shahala etewo mo mama de angeli si oni bolu wa se nbe ti emi nbe laye ki won yo si o lose yi ki won yo si o loni ojo saturday ojo ketala angeli ta yan ti o ko se weekend fun oloruko jesu to ba se wi pe malaika ni won gentle to iyen tumo si messenger mo ti bere si waasu lori angeli te ba gbagbe mami ara won kan ti mo so nipa won angeli ni pe they are messenger emi mo preach ati so number 1 number 2 eja won ti eleketa tumo si nipa won angeli mo fe ke ni oye to kun nipa won so that o ni mo le woli kan tabi pastor kan ka ki aye mo ti won na ba mo ko ni angeli to le engage sise atojo ti woli ti ndu ti ntele ti mo ti ma gbara ti olohun fun mi lori awon angeli oni mo ti nlo without wasting time eje nbere bayi egbe owo yen si oju yin eni lato ni lo mo ri na ri angeli mi ma dari mi ki se yen nikan bi e ba je oluka bibeli yin ninu we Genesis chapter 24 verse 7 and verse 40 bibeli so nipa Eliasa omo odo Abraham o fe lo mu yawo fun Isaac bibeli so wi pe o si gbadua o ni angeli baba mi Abraham dari mi mo fe mu yawo Esa eyin omo kekeke ojo to ba ti mo po setan eyin brother to ba ti mo po setan to ba fe mu yawo mo dare lamu call your angel pe joja jo mu bi ti mo fe nigba ti mo dagba ninu church wa yi mo bere siri awon obirin ti an buru awon 13 yan fe fe mi nikan eh gbogbo won si buru won ma so nje wa in e je o ma gbe pamo ni oyi siri si ni won mo wa ri pe mo ti wonu confusion pe mo ti daran bawo ni mi se ni simu angeli mo consult pe john angeli mi mo je nla la kankan bayi mi mo bi mo se le ri na mo dari mi se to ba da won kan ko rin riyasa tan bi won se pari riyasa emi wa ni church ni ago marun ojo yen bi olu ti se nlo okan wa kimi bo se nbo keke she was very young okan wa ba mi ke oni ah oba kunle oni oda bo mo nlo le ngba mo ri bi won se sise tan ninu choir mo kan so na wo si lo kan ni mo ni I love my sister olojo ko yen oro yen jade pelu anointing mo dupe ko ni mo mu bọ̀ bí n bá dúpẹ́ mi ò ní sáláì mọ́ dúpẹ́ lọ́wọ́ angeli tó jẹ́ rí náà rí we thank God and látọdún díẹ̀ sẹ́yìn tá a bá ka nísìn àti ka 20 something years and we are still fine ó sì dàbí àná ni a sì tó ń gbádùn ẹ bí ògbó ṣe ń jẹ́ ti ọlọ́run kì í ṣèyẹn nìkan nínú act of apostle chapter 10 verse 3 to 6 ibi láti rí Cornelius tó ń gbàdúà tí wọ́n gbé angeli dìde peter fẹ́ mọ gbàdúà angeli ni mọ wulẹ̀ gbàdúà tete mo lo sodo Cornelius eni ti o ran lowo ah eni kan nu eyin mejeji angeli e dari eso ekibe angeli mi dari mi si eni ti o ran mi lowo e wa dide ka se bayi ko tun pada saye re wa nawo e koju si mi ke nawo eni ti o yo awon omo yen le ẹni tí ó kó wọn yọ ẹni tí ó tù wọn lẹ angeli bi menaka pahayada hash ọya lọ fa àwọn ọmọ yẹn lé ẹni tí ó ràn wọn lọwọ ẹni tí ó kó wọn yọ
1: ẹni tí ó mú wọn jáde kángẹ́lì ọ̀fà wọn lé lọ́wọ́ báyìí. Ẹnìkan náà ni ó lò ẹ rí pẹ̀lú èdì tá a rán sí wọn lálẹ́ àná, we send èdì to them. Ẹnìkan ni what is èdì? Èdì èdì èdì is not spell, ègún ni spell. We send mistakes, that is what èdì túmọ̀ sí, to them, those bandits that carry those children. Àwọn mistake sí wọn, àṣìṣe tí ò ṣe correct ẹ kan sí àmì wọn ó ṣe. That is number four. Number five, your angel bring your food and strength. That is another thing. Angẹ́lì rẹ a máa gbóúnjẹ wá, tó bá gbóúnjẹ rẹ dé kò sẹ́ni tó lè dá dúró mọ́. Oúnjẹ kan bẹ tó jẹ tẹ́bi ò ní pa ọ́ mọ́. Ẹ jẹ́ kí àwọn 2000 fi agbára ṣe àmì, angẹ́lì rẹ gbé wá. Kì í sóúnjẹ oríṣiríṣi nǹkan ni ó ń gbé wá tó fi di olókun. Nínú ìwé 1 Kings chapter 19 verse 5 and 7 ibi láti kà jáde pé angẹ́lì olúwa, bíbélì sọ wípé ó sì jí Elijah, ó ní dìde bó sì ti dùbúlẹ̀, ó sì lé abẹ́ igi juniperi kan sì wo angẹ́lì olúwa fọwọ́ tọ, ó sì wí fún pé dìde jẹun, nítorí ọ̀nà yẹn jìn fún ọ. Wọ́n ló sì dìde, ó sì jẹun, ó sì lọlé agbára oúnjẹ yìí ní 40 ọ̀sán àti 40 òru. Nàwó ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ sí Canada, gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ sí Australia, gbogbo ẹ̀yin tẹ̀ mọ̀ pé ọ̀nà yín jìn, ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lọ Jerusalem, níbi tá a bá ti lè fi agbára ṣe àmì, mo fi májẹ̀mú Ọlọ́run sọ tẹ́lẹ̀, angẹ́lì rẹ tí ó bọ tó fi lè bá wa rin ọ̀nà tó jìn, mo sọ lẹ́ẹ̀kan náà, mo ní kọ́ yọ sí ọ. Ẹ wá kí gbèjẹ ń tẹ̀ dúró tì lẹ́ angẹ́lì mi o. Oúnjẹ mi dà, my angel, where is my food? Sit down. The same angel Olo provide the water, the same angel provide water for Haggai. In the book of Genesis 21 verse 17 to 19, Olo gbe omi wa fun Haggai,

0: àwọn ọrẹ nàìjíríà ni. Ẹni yes. Ẹni angel. Yes, your angel can execute judgment. They can carry out God's wrath. Wọ́n lè gbé ìbínú Ọlọ́run wọ̀ kí wọ́n sì ṣe ọṣẹ́. Angẹ́lì àmọ́ sọṣẹ́. Ẹ já wo ibi tí wọ́n ti sọṣẹ́. 2 Samuel 24:16. Àfìgbà tí Ọlọ́run tó sọ pé kó tó, nígbà tí angẹ́lì náà sì nawọ́ rẹ̀ sí Jerusalem láti parun, ó ti ń pa wọ́n rùn bọ̀. Suddenly ó ti sáré pa èèyàn 70,000. Ọwọ́ wọn ya gan. Ẹ kégbe angẹ́lì tó yáwọ́. Àṣẹ ẹ lè sọ̀rọ̀. Gbogbo ẹni tó ní mi ní mókè. Gbogbo ẹni tó ní mi ò ní dìde. Nílé bàbá mi. Nínú ìjọ Ọlọ́run. Angẹ́lì mi tó yáwọ́. Fikú tó yáwọ́ pa wọ́n. Ẹni yes. Mo ràn yín sẹ́ni. Sida. Padà sí ẹsẹ̀ Bíbélì yẹn. Bíbélì sọ wípé nígbà tí angẹ́lì náà sì nawọ́ rẹ̀ sí Jerusalem láti parun, ó fẹ́ pa tanyanyan. Ìbá ti sí Jerusalem mọ́, Olúwa sì káàánú nítorí ibi náà. Ó sì wí fún angẹ́lì tí ó ń pa, angẹ́lì tí ó ń pa àwọn ènìyàn náà run pé ó tó. Ó tó. Gbogbo èèyàn kígbe ni ó tó. Ogun bandit. Ogun kidnappers. Àwọn àkéédà. Jihad. Ogun ẹlẹ́sìn mẹ̀sìn. Ogun gbèsè inú ayé rẹ. Ogun kádùnà kàtàkà tó rí mi. Ogun mọ́ lè dóyún ní. Ogun mọ́ lọ́kọ. Ogun mọ́ lè gba físà. Èyí ló ogun mọ́ lówó lọ. Gbogbo ẹni tí ń ní àǹfààní àti gbọ́n mi ìsìn tọ̀lá òkèjẹgbẹ ní agbára Ọlọ́run nínú service nínú chọ́ọ̀chì wa ní Wema. Lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹnìkan ni mi ò mọ ibi tí chọ́ọ̀chì yín wà láti Ìwo Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Gbági Titun. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Èmi mo ṣèlérí pé máa fún àwọn èèyàn 5,000 ní anointing oil láàárọ̀ ọ̀la. Àti Newsline, ẹnìkan lè wo Newsline, pépà kan tí wọ́n á jù kan sínú omi tí wọ́n á fi ẹlẹ́ẹ̀kejì mọ́ ka àwọn ẹsẹ̀ bíbélì tó wà nú ẹ̀ sínú àwọn nǹkan tí ẹ̀ ń lò ní ole. Mọ́ dẹ́jà rẹ̀ tó o bá ti lè tẹ̀lé. Báwọn tó tẹ̀lé ṣe ń sọ testimony ni wọ́n ní ó ní testimony. Àṣírí tó ń bẹ́ ń bẹ̀ nìyẹn. Ìsìn méjìlá wa ṣe ní ọ̀la o. Ìsìn alákọ̀ọ́kọ́. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n jẹ́ ọmọ ọdún 13 títí wọ ọmọ ọgbọ̀n ọdún títí wọ 13 to 30. A mọ̀ pé wọ́n ní Youth for Jesus. Sáfíìsì wọn bẹ̀rẹ̀ ní aago 7. Ìgbà tí ó bá fi di aago 9-9 kọjá ìṣẹ́jú 15, ìsìn yẹn wà lé. Ẹnìkan ní sẹ́fẹ̀ àwọn yẹn náà lánàá ìtì hàn lágbára Ọlọ́run. Ìsìn ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago 9 ó kọjá ìṣẹ́jú 15 yóò sì parí sí ọwọ́ aago 11 àbọ̀ sí aago 12. Oh, pẹpẹ yọ pọnmọ ní agbára ẹni tó láyé àtọ.
1: Praise the Lord. Bàbá mi kúṣe Olúwa, Olúwa sagbara yìí dọ̀tun. Ìfàmúrọ̀rọ̀ yín kò ní gbọ́ lórúkọ Jésù. Èmi ni ọmọ yín lórí afẹ́fẹ́ Olúbùnmi Grace ní ìlú Ìtèlè ní Ogun State. Ni mo ti bá yín sọ̀rọ̀ ní ọ̀rọ̀ sẹ́gbẹ̀sẹ́gbẹ̀ ká ṣe tán ní June yìí ní ijọ́ Sunday bí mo ṣe délé. Orí ẹ̀mí wa ni mo ṣáà lo omi 7-7 gbogbo ń tẹni ká ṣe mo ṣe mo pépà tẹ fún wa mo fi wẹ̀ mo fi pépà yẹn wẹ̀ níjọ Monday mo ṣáà lọ bí iṣẹ́ mi. Nígbà tí mo máa kúrò ní ṣọ́ọ̀bù ní ọjọ́ yẹn nígbà tí tó délé mo kàn rí pé ọwọ́ mi ìka ọwọ́ mi kékeré yẹn mo kàn rí pé kò function. Ó ṣáà ó kò dúró tí ìyó wá ń dùn mí gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ wá ń dùn mí. Mo hold ẹ̀ kò ṣe hold mo kílé eléyìí kí ni eléyìí mo ṣáà ń force ara mi ṣe ọwọ́ báyìí pé kí n wo pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo fi ọkàn gbàdúrà pé Olúwa mo kọ gbogbo ọfà kó fà nínú àgbọ̀n ara mi. Mo ṣáà bẹ̀rẹ̀ sí ní pray títí mo fi délé ní alẹ́ ọjọ́ yẹn mi ò gẹ́ẹ̀tà ara mi mo wá pe ọkọ̀ mo wá sọ pé ọwọ́ yìí o o function dada mi mo kan ti o se awon na tun ba mi praise on sha pe blood of Jesus be mi don je praise a sha praise sha mala se olomi 77 nile ni be mo se lo mo ni 77 ati anointing te fun wa te sese fun wa ni jun pe mo se fi pa ti mo fi pa ti mo fi omi 77 yen ti mo fi si ah daddy o da bi pe omi 77 yen at anointing yen lo fi si be nigba ti ma fi di orun ti mo wa ni ki ji mo feel owo yen pe ki se mo ri fa ori gbe mo ri se mo wa mo ni iwo olorun ma se o omi 77 ati woro o sise fun mi o ah e se gan baba mi o adura yen agba o mo anointing more strength in Jesus name. Thank you sir, God bless you sir.

0: Bàbá mi o, èmi ò sì ní testimony ọ̀rọ̀, mo jẹ́ nílùú afẹ́fẹ́ ló ń ṣe testimony rẹ̀ láti Kwara State. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó jẹ́ kí n mọ ìpè yìí, Ọlọ́run tó dojú sí mi. Ní 2021 ni mo join ìpè yìí ní November, lẹ́yìn ìgbà tí mo lose the first child, èmi ni wọ́n mú introduce ìpè yìí sí mi. Ní èyí tó ṣe pé mo dẹ̀ ń darapọ̀ mọ́, mo jẹ́ ẹni tó wá ń jẹ́ tó ń ṣe àìrójú láti gbà yẹn. Bí kí ni nígbà kan kó wálẹ̀, ìgbà kan sì wá tí ò ti ẹ̀ wá rárá. So tẹ bá pe àwọn tó níbísí pé a ní wẹ́mà àbí Jesus ti máa ń wá, ìgbà míì sì ń bá lè wà máa darapọ̀ mọ́ online. Ṣẹwárí èyí tẹ kọ́kọ́ ṣe ní yẹ yìí ní ìkòròdú, mo join online. Tẹ bá rántí ẹni ká mú omi ní 9 days, mo mú yẹn. Ìgbà tó yá ẹ tún ní pé ẹ fẹ́ ṣe papọ̀ fún wa ní wẹ́mà. Mo wá sí wẹ́mà yẹn yẹn jẹ́ on the 3rd March 2026 ní yẹ yìí. So ọjọ́ yẹn, first time tí màá wá sí ní auditorium yẹn, in fact, I was like, Ọlọ́run máa tóbi lọ́ba, mo dẹ̀ sọ fún Ọlọ́run pé Ọlọ́run, àkọ́kọ́ fẹsẹ̀ mi tẹ nínú ní auditorium ni, ọdún mo ti máa wá sí old auditorium. Níwọ̀n ìgbà tí mo dẹ́sẹ̀ wọ ní auditorium yìí, kí Ọlọ́run kó gbọ́ ẹ̀bẹ̀ àdúrà mi, mi ò fẹ́ wá lásán. Ìgbà tí mama tó ń pè, mo lè rántí lọ́jọ́ yẹn, wọ́n wọ white gown, lace náwọ̀. Gbogbo bá ṣe ń pè tó bá ń lọ tó ń bọ̀ lórí altar, èmi máa wò wọ́n pé ìwọ ìyá yìí, ọmọ tán ló kù nínú yín tẹ́ ti bí ìmí ìgbà ti tèmi gba tẹ́ bọ́ sí tẹ gba microphone tẹ ní bóyá mo fún yín ní àwọn ọmọ ìyàwó mi tó yẹ kó bí àwọn tẹ ká bí mo fún yín ní èyí tó kù. Mo ní mo sọ bí ìbàdàn pé mo ń bá yẹn sọ̀rọ̀, mo sọ jáde, mo ní ọmọ ewu, ọmọ ètò èmi ti gbà. Èmi kan sọ pé èyí kan pa mí níbi tí mo jókòó sí pé ọmọ ètò èmi ti gbà. Mo ti gba ọmọ eléyìí náà omi ò, àmọ́ ò tó bá kù ká máa pín in kò bọ̀yìn. Èmi ti kọ́kọ́ gbà fún ìyàlẹ́nu mi. Ọlọ́run máa ṣe mi máa mú oṣù ẹ̀jẹ̀. Nǹkan tí mo ṣe nígbà tí mo bá sí wẹ́mà ni pé tẹ bá rántí ìgbà tá a parí, ẹni kí gbogbo wa ká lọ sílé àánú, ká lọ dayà débẹ̀, ká sọ ohun tá a tọ́ fẹ́ fún Ọlọ́run. Mo sunkún gan, mo sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ni, because mo mọ̀ wípé my life rely on nǹkan tí mo wá, nǹkan tí mo wá lélẹ̀ yìí, nǹkan tó dẹ̀ gbé mi débi bí ni. Ẹni ká ṣa òkúta mẹ́ta kájù sí ojú ọ̀nà kọ̀ọ̀kan, bí tí a fẹ́ káwọn ọmọ wa rìn kọjá, pé ojú ọ̀nà tó dá o, ọ̀nà tó wà òkè tó ṣe pé yes, ta máa ń gbọ́n pé in future ọ̀nà yẹn ṣì máa wà òkè. Kì í ṣe àwọn sísẹ agboolé mo ṣe ṣàyẹn tán, mo tún mú òkúta mẹ́rin kan, mo sá, mo ṣe délé, inú omi tẹ́ni ká mú yẹn, ká mú fún 9 days yẹn, mo da òkúta yẹn síbẹ̀. Mo ń mú tí náà mo ṣì mú mi yàn, mo kàn ń ṣíǹjì bọ́tù mi, màá máa rọ omi kún. Òkúta yẹn wà nínú ìsàlẹ̀ omi tí mo mú anytime tí mo ti jí láàárọ̀ láàárọ̀. Nǹkan tí mo kọ́kọ́ mọ́ ń gbé lura mi, òògùn mi láàárọ̀ láàárọ̀ ni. Mo ti pẹ̀tẹ́ orúkọ Ọlọ́run já mi kudà, Ọlọ́run ti ń bá mi ìrìn àjò yìí. Mo sì gbàdúrà yìí pé Ọlọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ á parí iṣẹ́ rẹ̀. Àmì ẹ ṣe gan, God bless you.
1: Gbogbo ẹni tí ń ní àǹfààní àti gbọ́n mi, ìsìn tọ̀lá ọ̀kẹ́ jẹgbẹ ní agbára Ọlọ́run nínú service nínú church wa ní Wema. Lágbára ẹni tó láyé àtọ̀run, ẹnìkan ni mi ò mọ ibi tí church yín wà láti Ìwo Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Gbági Titun. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema, ẹ bèrè church Ọlọ́run òjijì níbi gáràjì yẹn.
2: Bàbá mi o, ẹ káàárọ̀ sá o, ẹ kú sí Olúwa o, Olúwa ọmọ aṣagbára yín dọ̀tun. Èmi ni ọmọ yín ní orí afẹ́fẹ́ o, èmi náà ràánú gbà o. Mo jọ ìpẹ́ yín ní 2024 before my birthday. Ọlọ́run yọ sí mi wẹ́rẹ́ láti ọjọ́ tí mo ti wọ orí òkè ìyẹn. Mo tẹ orí òkè 77 ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run yọ sí mi, mo rí àánú gbà. Bí mo ṣe ń tẹ orí òkè yẹn lọ́jọ́ yẹn ni mo ń sọ pé ìwọ Ọlọ́run. Nǹkan méje ni mo fẹ́ kí ìwọ Ọlọ́run orí òkè arúgbó ọjọ́ kó o ṣe fún mi. Ọlọ́run máa ṣe fún mi lórí ọmọ mi tó ń wáṣẹ́. Ọlọ́run máa jẹ́ wo agbára rẹ̀ níbi tí wọ́n ti sọ pé ó ti tán. Ohun rere máa wù jáde níbẹ̀. Ọlọ́run mi, mo bá tún pẹ̀ pọ̀pọ̀ lọ sí ìjọ yín tó wà lọ́sọ̀gbọ̀. Mo tún béèrè fún àánú lórí ọmọ yìí. Mo mọ̀ ráàánú gba. Mo mọ̀ ráàánú gba ọmọ yìí náà mọ̀ ráàánú gba. Ọlọ́run máa dàbíra. Ọlọ́run máa ṣèyanu nínú ayé wa. ọmọ ìríṣẹ́ o ní 2025 oríṣẹ́ ọlọ́run ṣe ìyanu aráàánú gbà mo bá tún bẹ̀rẹ̀ o ó tún ku number 2 o nínú hẹ́ẹ̀tì mi ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ gbogbo tí mi ò ti lè ṣe tẹ́lẹ̀ èmi náà ti ń ṣe mo dúpẹ́ o láti ìgbà tí mo ti ń wá mi ò pàṣẹ́wọ̀n sẹ́wọ̀n jẹ́ rí mi ò pàṣẹ́wọ̀n sẹ́wọ̀n mo pàgẹ́ ní ẹ̀mejì ẹ̀mejì mo pàṣẹ́wọ̀n sẹ́wọ̀n jẹ́ láti 2024 ọ̀rẹ́ mọ́jẹ̀mú mi kò sí tán ẹni ká ṣe tágbára mi bá ká màá ṣe nítorí pé mo ti rìtáyà lẹ́nu iṣẹ́ mi ò dẹ̀ tí gba nǹkan kan lẹ́yìn ọwọ́ ìjọba ṣùgbọ́n gbogbo tágbára mi ká mò ń ṣe mi lè ṣe kí n máa wà sẹ́wọ̀n sẹ́wọ̀n nǹkan bá dẹ̀ ní ká ṣe ń bẹ̀ máa ṣe ọ̀rẹ́ abíẹ̀sì mò ń ṣe mo ṣàfihàn gbàdúrà lórí àwọn ọmọ mi èyí ọmọ mi tó ìkejì olúwa dábìrà nínú ayé tiẹ̀ náà ọlọ́run tún ó rìlókèètì lọ sí canada pẹ̀lú ọmọ àti ìyàwó nínú àdúrà náà ni ọlọ́run ṣe bẹbẹ nínú ọjọ́ arúgbó ọjọ́ tẹni ká dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ mo fi pásítọ̀tì wọn mo fi béèrè fún pé àníṣe canada tó ti ń lé látìgbà tó ti parí sáfíìsì ló ti ń lé ọlọ́run mà jẹ́rìí agbára rẹ̀ ní 2026 yìí òun àtìyàwó àtọmọ hàn ti lọ bẹ́ẹ̀ lèyí kékeré náà ìkẹyẹta tí mo ní òun náà ni lastborn ọlọ́run jẹ́rìí ara rẹ̀ nínú ayé rẹ̀ náà òun náà ṣàríṣẹ́ kan òun náà ríṣẹ́ ọdúnbọ̀ ọjọ́ náà láti bí òun ló náà ti fẹ́nu ẹ̀ béèrè ajọ́ wà ni òun náà fẹ́nu ẹ̀ béèrè pé kọ́lọ́run ó ṣe iṣẹ́ fóun ọlọ́run dẹ̀ fún bó tiẹ̀ jẹ́ pé ó fìyẹn bẹ̀rẹ̀ ni tí mo nígbàgbọ́ pé iṣẹ́ tó tún ga jù yẹn lọ lọ́lọ́run máa ṣe nínú ayé ẹ̀ mo dúpẹ́ o mo wá ń jẹ àjẹ yóò mò ń jẹ àjẹ sẹ́kù àwọn tọ́tàn tí ń rìnà rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ń rìnà rí mi wọ́n ń ṣe mí lóore wọ́n ń ṣe mí láàánú ọlọ́run arúgbó ọjọ́ ọlọ́run bàbá mi ọdẹkùnlé epaphras mo dúpẹ́ o áńgẹ́lì yín yọ sí mi o tó bá kù díẹ̀ kó tán báyìí ọlọ́run á ṣe ìyanu màá ráàánú gbà ni àwọn ọmọ mi ó ráàánú gbà ni olúwa mò ń bọ̀ wá dúpẹ́ o torí mo jẹ́jẹ́ nǹkan tí mo jẹ́jẹ́ nínú ọjọ́ sẹ́wọ̀n sẹ́wọ̀n wípé màá ṣe mò ń bọ̀ wá ṣe o tara yóò bá mi yọ̀ tí wọ́n á kí mi kú oríire lórí ọ̀rọ̀ náà ẹ ṣe mo dúpẹ́ bàbá mi mo mọ̀ lóore o iṣẹ́ ẹ̀yìn yóò máa pọ̀ sí o ẹ mọ̀ dàgbà sínú ara ẹ mọ̀ dàgbà sínú ẹ̀mí o ẹ̀mí yóò gùn fún wa o ọlọ́run ó ṣe yín ní arúgbó wòlíì ẹ bá mi kí máma o mo dúpẹ́ o mo ráàánú gbà o ọlọ́run yọ sí mi wẹ́rẹ́ o ẹ ṣe sáà.

0: Bàbá mi, orúkọ mi ni Tèmi Tópẹ́ láti UK. Bàbá mi, ẹṣẹ́ èmi náà ti lẹ́rìí o. Bó ṣẹlẹ̀ ni wípé àti last year ni mo ti ṣe wedding tí mo dẹ̀ jẹ́ ń jà láti lóyún. Tí Ọlọ́run dẹ̀ ti ṣe. Bàbá mi ní May 4th ta ṣe pàdé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Èmi náà wà ń bẹ tí mo join. Bàbá mi, àdúrà mi ti gbà. Bàbá mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mú mi rí mi ló ń bá yín sọ̀rọ̀. Ẹ ti ní ká máa fi orúkọ ọmọ àwọn orúkọ tẹ́lẹ̀ ká sọ àwọn ọmọ wa. Ẹ ti ní ká máa fi pe ara wa. Àti ọdún yẹn ni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn. Mú mi rí mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayé rẹ̀ mi tètè má bọ. Bàbá mi, Ọlọ́run ti ṣe ire mi ti dé o. Bàbá mi, ẹ ṣe gan ni o.
1: Nice! Gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí ire ti ẹ náà ṣe dé nìyẹn. Òfin májẹ̀mú àti àṣẹ tọ tẹ́lẹ̀ kí ire ẹ ó dé káyọ̀ ẹ ó dé. Ẹ wo gbogbo bí testimony ṣe ń dún. Nǹkan kúnlẹ̀ ń bọ̀ bá tún dọ̀la màá tún tẹ̀síwájú nínú ẹ̀. Gbogbo ẹyin ọmọ Ọlọ́run tó ní ìdá mẹ́wàá tó ní ọrẹ kan fi nǹkan kan ti àdúrà yìí pé Ọlọ́run jọ mọ̀ọ́mọ̀ ṣe weekend fẹ́mi náà. Inú mi ó dùn tí ẹ̀mí Ọlọ́run bá fi sí ọ nínú pé kò dá sí. Mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ fi nǹkan kan support radio program yìí. Ẹ jẹ́ ń gbàdúrà account number tẹ́ san síre 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà ni ó tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àti ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ máàkì wedding anniversary yín ní àyájọ́ òní báyìí lónìí Saturday ọjọ́ kẹtàlá. Ẹ wá kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Inú mi sì ń dádùn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ máàkì birthday yín lónìí ẹ lọ gbé nǹkan rẹ ṣe o. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni wo ni mo fẹ́ sọ testimony 08 0 88 71 65 66 08 0 88 71 65 66 Ẹ send the message ire àtànú kọ bá yín.